0: from Lagos. This is
1: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Robert Jade Ashente Leni.
4: Sorrow. Bami Fakeye Sorrow Kakbo.
5: Lẹ́yìn ọjọ́ Monday the 25 ire àánú iyì àpọ́nlé tó retí látọjọ́ yóò tó ọ lọ́wọ́ o. Àdìtú ní Ọlọ́dúnmọ́rẹ́. Ọba mi tó fi àdá rọ kó tó fi ọkọ rọ àdá. Ọba mi olúdé ayé olúdé ẹ̀rù o. Olúforíjì ẹni kankan wá o. Ọba mi àforíjì ẹni tí àti ẹ̀lérò. Aláàánú ti ń ṣọrẹ fún ni lọ́jọ́ gbogbo nígbà gbogbo àtẹni tó lẹ́tọ̀ọ́sí àtẹni tí ò lẹ́tọ̀ọ́sí. Ẹ̀rù rẹ tó mọ́ o. Àwọn ọwọ́ méjì lókèrè gbogbo ilé pariwo go go go go go go go go. Aṣọ fọkẹyẹ mẹ́rin bàbá alábìyàmọ́ yìí ti gorí afẹ́fẹ́ o. Wọ́n ní ṣòro ìkà fún wa àtọmọ rẹ̀. Bọ́mi dáadáa kò sẹ́ni tí ò lè lọ láyé tí ò kọ́kọ́ ní ṣe làálàá. Má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn wípé nínú làálàá tó wàyẹ pọ̀ ò lè là. Nítorí nínú làálàá rẹ tó ń là kọjá tó bá forí tì ní ọ̀pọ̀lọpọ̀ lílà rẹ wà. Olùfẹ́ má sọra rẹ di ẹrú ìṣòro Ọlọ́run kò bínú sí ọ rárá. Kò sẹ́ni tó wà lókè tó bi tí ò rí wí. Ìwọ ṣá máa ṣiṣẹ́ rẹ nìṣó nítorí ṣiṣẹ́ jàre ìṣẹ́. Tó bá fẹ́ lẹ́ẹ̀kú màmá, má fi àìlera rẹ ṣeré o. Má ṣe àyẹ̀wò ara rẹ nígbà gbogbo. Lórúkọ Jésù Ọlọ́run yóò máa kọ gbogbo wa o. Ọwọ́ rẹ máa tẹ kọ́kọ́rọ́ oúnjẹ ọmọ. Lẹ́nẹ́ mẹ́nẹ́ tẹ kẹ́lẹ́ pẹ̀rẹ́ sí ni. Afa ìwé àfọ̀yà nínú lẹ́yìn lẹ́ni o. Afa ìwé àkóbáyà. Ìwé àdábà fàáyà. Ìwé àṣetì àfàáyà. Ìwé ìgbésẹ̀ àfàáyà. Ìwé májẹ wọn máa fàáyà. Ìbòjì ńlá làwọn ọmọ rẹ lórúkọ Jésù wọn ní wọ́wé dànù. Ìtú àṣẹ ìdílé kò ní kúrò lẹ́nu ọmọ rẹ. Àpáta tí ń gbénú omi kì í gbóná lórúkọ Jésù ní rí ìgbóná lára ọmọ rẹ. Ọmọ rẹ ò ní sùlé ọ̀fọ̀ lọ́wọ́. Ọmọ rẹ ò ní dìdàmú ayé. Ayé ò ní fi àṣẹ burúkú sí ọmọ ara rẹ o. Lórúkọ Jésù ò ní máa ru ọmọ kiri. Ẹjọ́ bọ̀dánú lẹ́yẹ fi ìyàwó yín lọ́kàn balẹ̀ lórúkọ Jésù wàá jèrè ayé rẹ yìí o. O dẹ̀ ní rí ìdààmú o. Àti sàmì obìnrin àjòjì kò ní gbọ́kọ̀ rẹ lọ. Wọ́n ní gbóúnjẹ yín bọ̀dá ìfún ológbò jẹ́ o. Ogun ìdílé kò ní jà yín tọmọtọmọ. Ẹyẹ gúnukú kò ní kẹ́lọ́rù lẹ́rẹ̀ torí ọmọ rẹ. Ẹyẹ àkàlàmọ̀gbò ẹyẹ ńlá kò ní bu ọmọ rẹ mọ́lẹ̀. Ẹyẹ òwìwí ẹyẹ kò gbẹ́rẹ́gbẹ̀ lórúkọ Jésù kò ní sunkúndénú lẹ́yìn. Àwọn ọ̀rẹ́ lẹ́yẹ lẹ́yìn lórúkọ Jésù ò ní búro wọn mọ́. Ọ̀rẹ́ ojúláyé ń bá dìyẹ ṣe lórúkọ Jésù kì ti Nazareti wà ní fọmọ rẹ yí ata. Ẹ sàmí òponú lẹ́yìn kò ní yẹ o. Sàmí gbogbo ilé àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àmà ní ṣọkọ wọ o. O ní ṣọkọ dàgùn. Màmá etéke yìí sí torí àwọn ọmọ yín lórúkọ Jésù ẹnìkan jù dáràn. Ó dẹ̀ sì máa dára o. Ẹ máa forí tì torí ọmọ yín lórúkọ Jésù ẹ jèrè ọmọ yín o. Wọ́n nílé onídẹrù tó jòkó tì nílé ọkọ̀. Pìtìpìtì ayé kò ní mú ọ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní gé ahọ́n ara rẹ̀ jẹ́ o. Ìṣe àwọn ọmọ rẹ yóò ṣojú rẹ sì sá. Gbogbo tó fún wa láyọ̀ lórí ọmọ kò ní padà dẹ́kun mọ́ wa lọ́wọ́. Ó yẹ gbà ánú ti tẹrí ẹ̀gànba nù léyìí. Gbogbo ẹni tó wà lókè tó jẹ́bọ́ lórúkọ Jésù ẹ padà tún mú o. Lórúkọ Jésù máa gbé yín dìde. Bọ̀dá tó lówó rí tí ò lówó mọ́ ẹ lórúkọ Jésù Ọlọ́run yóò jọ yín lójú. Onílé ọlọ́nà tí padà ṣàgbé lórúkọ Jésù Ọlọ́run yóò dá ẹ̀kọ́ lọ padà. Ọlọ́run ò ní já ọmọ rẹ kulẹ̀. Àárín ìwà tó lóore máa gúnrégé. Àárín ìwà tó ọmọ rẹ kò ní dàrú o. Ọmọ rẹ ò ní tó òsì wò. Ọmọ rẹ ò ní tó ìbànújẹ́ wò. Ọmọ rẹ ò ní tó ìtìjú wò. Ọmọ rẹ ò ní tó àbùkù wò. Ẹ wá sàmì eléyìí o. Ọmọ rẹ ò ní tó ọ̀fọ̀ wò. Wàjírí rẹ tọmọtọmọ. Bẹ́ẹ̀ sí rẹ ò ní gbọ́kọ lọ́wọ́ rẹ o. Tú sàmì eléyìí bẹ́ẹ̀ sí ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ lórúkọ jẹ́ kò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ayé ò mà ní fọmọ rẹ dájọ́ o. Wọ́n ní gbọmọ lọ́wọ́ rẹ àti o. Ẹ sàmì ọmọ rẹ ò ní sọ̀rọ̀ ságbọ̀n. Kò dẹ̀ ní sọ̀rọ̀ tán o. O ní nájà gbẹ kámú lórí ọmọ. Mo lóun pé àwọn yòókù máa sọjọ́ wọn ní pèsè ọ létí. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní di ká fi ẹnu ká dákẹ́. Ẹyin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ẹ sàmì ọjà ìgbéyàwó yín ò ní túká o. Ẹ nájà ìgbéyàwó yìí dọjú alẹ́. Ìkankan nínú yóò ní fò sẹ́lẹ̀. Owó oríire ọ̀la rẹ ò ní na tálẹ̀ ni o. Ìrìn àjò ọdún kan kò ní padà di 50 years mọ́mọ rẹ lọ́wọ́ o. Ọmọ rẹ máa rẹ́ ni mu dání lọ síbi ògo. Ojú ọjọ́ ní kóró mọ́mọ rẹ. Ojú ọjọ́ ní pòyì mọ́kọ rẹ lẹ́sẹ̀. Ó gbàgbọ́ ò gbàgbọ́ wà á jẹ́ wọn mọ láìpẹ́. Màmá ìṣàmì ẹ pẹ́ láyé fún wa o. Iyè mi ẹ ò ní ṣàṣe dànù lórí ọmọ lórúkọ Jésù. Ẹni afẹ́rí lafẹ́rí olóore máa rí ọtọmọtọmọ. Ọmọ rẹ ò ní rí ìrìn àrèdọ́dọ̀ olódì. Ojú ìwà tọmọ rẹ ò ní rí èèmọ̀. Ọ̀nkú ẹjọ́ ẹgbẹ́ ẹ̀tọ́ lórúkọ Jésù òní rí ìjà obìnrin o àti olójú màrí màṣẹ o jẹ́ rọra lórúkọ Jésù òní kó àìsàn o ó yá látẹ̀lé lọ́kọ́nà rẹ kó là bó ṣe gbójú rẹ sókè sí ọlọ́run ó yá lọ rí ìrànlọ́wọ́ ọlọ́run ìkólọ sí òní adápadà dẹ́ ìkólọ eléyìí padà lénìí mo káwọ́ mi méjì sókè mo kéde wípé wàá jẹ wọn mọ́ Jeremiah 17 òní pèrè tìjú lórí ọmọ rẹ ọmọ tí ń bẹ nílé ìwé yẹn lórúkọ Jésù òní rú padà wàá bá ọ nílé ọmọ tí yá bí aṣọ kò ní jọ o ọmọ rẹ ò ní dẹdun arin rẹ lójú rẹ tàbí bó ṣe dà kò ní bá tọmọ rẹ jẹ ẹni mọ sẹlẹkẹ ènìyàn lórúkọ jẹ kò ní fọwọ kọ ọmọ rẹ lọrùn tàmí lórí ọmọ ò ní wọ ọkọ àgbàna ọmọ rẹ ò ní gbé adìyẹ òtòṣì àkàbọ ogun ọmọ rẹ ò ní kán lójú rẹ òṣìṣà ò ní rogun ó mà ṣe olórí ọmọ o ilé ò ní yu àwọn ọmọ wa òjò ẹsẹ ò ní débọ ọmọ rẹ o wọn ò ní dúnadúrà ogun ọmọ rẹ ní ìpàdé àwọn ayé ọmọ rẹ ò ní dẹni tẹ́ńgbẹ́ dìgbàdìgbàdìgbà dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè kò ní jálé àwọn ọmọ rẹ lórí ẹbẹ́ mi gbé ẹbẹ́ mi jí kò ní fọ̀ sí ọmọ rẹ ní ọ̀sán gangan jìnnìjìnnì kò ní bòyín lórí àwọn ọmọ yìí sàmì eléyìí ọmọ rẹ ò ní pòfolo wọn ò ní gbẹ́gi mọ́gi torí àwọn ọmọ rẹ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà lórúkọ Jésù ní gbẹ́jú tí ọmọ rẹ yóò fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ayé òní fògo ọmọ rẹ ṣòfundàlù ayé òní ṣe ọmọ rẹ lọ́wọ́ iṣẹ́ ayé òní lọ ọmọ rẹ mọ́lẹ̀ ọmọ rẹ ò ní jáwé bora wọn ní tí ọmọ rẹ sẹ́gbẹ́ títí o ayé òní fọmọ sún ọkọ ògiri ayé òní fọmọ dá yín lóró ayé òní ká ọmọ rẹ mọ́kọ́nà wọn ní sọ nǹkan tó dànù tọmọtọmọ nínú ọdún yìí o lómi dáadáa ìwọ lẹ̀ rí kan your name is not testimony ọmọ rẹ ò ní tẹ nǹkan mọ́lẹ̀ aṣọ ògo ìwà tọmọ rẹ ò ní fàyà lójijì lórúkọ Jésù àjọrí bá ti ṣe ni o Jésù olúwa àdúrà tí a ń gbà sí omi òní yìí ni ọjọ́ kẹta tá a máa gbà omi yìí la máa lò tá a bá ti fẹ́ wọnú oṣù kẹfà orí Facebook orí TikTok orí YouTube ìwọ ṣá lọ́wọ́ baba alábìyamọ lórí ibẹ̀ ọ̀sẹ̀ yìí àdúrà yẹn fẹ́ gbọ̀nà tún yọ ibikíbi tí aago mẹ́jọ bá kàn mọ́ rí wípé ó darapọ̀ má sì gbàgbé iyọ̀ rẹ o ẹ̀rí yìí àtìgbà tí mo ti gbọ́ ni mo ti fẹ́ kí wọn náà ó gbọ́ ṣọ́ọ̀ṣì ní àná la ti ń gbọ́ ẹ̀rí yìí o.
0: Nínú oṣù yìí ọmọ mi wọ́n ra ilé fún mi.
6: Wọ́n ra ilé fún yín.
0: Fọ́lọ́lọ́.
7: Lọ́bàárí wọ sí dáadé ká gbọ́ ọmọ tèmi náà ra ilé fún mi o.
6: Ọmọ tèmi náà wà láti èyí jọ o.
7: Ẹ̀rí lè lẹ́yìn o.
6: Ẹ̀rí lè.
7: Màmá.
0: Four bedroom flat.
6: Ọlọ́run bàbá ọlọ́bí ọmọ.
0: Mo ṣeré lọ báwọn kan náà sọ fún mi pé wọ́n dẹ̀ fẹ́ ta léyìí o ní bá lọ wọ́n ṣílẹ̀kùn fún mi mo rí mo ní bí báyìí ó dá láti gbé náà mo wá pé ọmọ mi mo ní mo mà rí lẹ́kọ̀ọ́ níbi báyìí o wọ́n dẹ̀ fẹ́ ta o ó wá sọ fún mi pé mọ́mí ṣé ibẹ̀ yẹn ń wùn mo ló wùn mí ó wá pé sọfíọ pé kí sọfíọ lọ wọn ibẹ̀ yẹn sọfíọ wá wọn bẹ̀ ó jẹ́ two plots.
7: Orí two plots ló wà.
0: Four bedroom flat.
7: Wọ́n
0: kọ sórí ẹ̀.
7: Ọ̀tọ̀.
0: Wọ́n ti ṣe gbogbo ẹ̀.
7: Ẹni sùn. Ẹ máa fọwọ́ gba ilẹ̀.
8: Yes sir.
7: Olúwa orí ilẹ̀ lájọ wà yìí.
6: Olúwa orí ilẹ̀ lájọ wà yìí.
7: Ẹ kàn pariwo olúwa ṣàánú mi ó yà dúà dúà dúà dúà dúà.
9: Awesome talk. Every
6: day. Ọ̀gẹ́ ètò.
5: Àdúrà tá a fẹ́ gbà ní ọ̀la ní Kọ́lá. Wọ́n ní ká fi kóró mústáàdì ká fi gbàdúà. Màmá mu lé ọwọ́ ẹnìkọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Bọ́ọ̀lù ẹ̀rí Kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bájẹ́ ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jáàrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wọlé láéláé. Kí n tó máa lọ jẹ́ ìjíṣẹ́ fún àwọn ọ̀dọ́. Ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire o. Yúkọ fẹ̀sí tọdún yìí ọjọ́ Friday yìí ni o. Màmá bá ń jíṣẹ́ fún ọmọ tó wà ní àkàtà rẹ yẹn. Nítorí ọjọ́ mẹ́jẹ̀mú tí ọlọ́run máa ṣiṣẹ́ àkùtù lórí àwọn ọ̀dọ́. Gbogbo ẹ̀mí kẹ́mi tí ò jẹ́ kí ọ̀dọ́ rí ogun ọ̀dọ́ lò. Gbogbo ẹ̀mí kẹ́mi tó ti yí ogun ọ̀dọ́ padà láti inú ìyá rẹ̀. Gbogbo rẹ̀ la máa bẹ̀wò ní ọjọ́ Friday. Lóòótọ́ Pásọ Mẹ́kẹ́ Fákẹ́yẹ ló fẹ́ gbà wá lálejò. Ṣùgbọ́n èmi wòlíì rẹ gangan máa wà lórí ìjókòó. Màá máa sọ̀rọ̀ lórí ẹ̀ sí láàrin ọ̀sẹ̀ yìí. Oríire tọ̀sẹ̀ yìí Aisha Aima níṣe ló kárí o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
10: Hello, hello, prophet 090 60 57 11
8: 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
9: From Lagos, this is
1: Jordan 105.5.
2: Station with a voice for

0: so wipe ah pelu egbon pe ah kini the money or money ati won ji won ra oluwa seun do dupe lowo olorun pe awa la gbe olorun lo se ton de loyin yen ton de bi laya talafia oluwa o se die ri mi
1: testimony kapisi egbe ri omo biri o wa be ni 2 years ago o wa fo itoni ati dari lori omo iya re to jaburu re to ti marry for 17 years ti o bi mo laye e ma gbo otoni ke yan rinra otoni ke yan to ni solution bo ti to mi wa a jo gbadua mo gbadua fo mo ni wo bi olorun so pe won yo fun aburu eni obirin meji ha life akoko sofo won lo fi olobu so otun lo potun won le kan to ba won gboyun ngba to ma bi mo bi mo December obi obirin iyawo to ti wa level 17 years ye na bi mo ni April ha mommy bi le ri olorun ti se se lori idile yen ni e ma gbo ni ruru e ohun gbogbo lawo eyan so sibe sibe ohun to luwa so o papa se for 17 years leri ogode se ta lo gbo mi nle ti wo na ti wo 17 years to na mo laye oni ma je mu ni ki ko soro agbara pe ni wo ya mo dun won be gbo mo ti e na ju be ni olorun awon omo ogun ni ko yi pada yesu oluwa wa amen bo o fe fere ranse fe ma rin to mi lowo lososu dododun ni gbogbo igba whatsapp number won pe fun e ibe ni ko ti jajo fojuroju e meje ni won pe fun e oya
2: 08033462861
1: I can't hear you.
2: 08033462861
1: O ma dara fun e ba wo ni fojuroju ni me ka jo soro o de ma da fun e ma gbagbe ipade o iwuro yi ipade ya ma waye ni role nilu ifo mo be loruko rorun counseling iwo na ban dapo mo counseling yen leni ta pe loju aje ago merin ni o sele yo pari la ago mefa won fi won na wa gbadura fa won eyan lati ago mefa si ago meje gbogbo bi to gbe ngbo me patapata so ngoju ori atan yana yesi iyana logbo koka ma lo wo fo ifo ni ko bole ni total felicitation o ti di NNPC egbe be ni ko ti gbokada Vision Academy Ferowa Ileketani eni fire and wowo how do ne padi ayo back na gbogbo eyin te wa ni yana paja oro guest man 20,000 ti wa le ma lo be lati ago mejo ti di ago mewa o ye se ka jo fojuroju nbe yo si dara fun Jesu Oluwa wa amen gbogbo abiyamo to ma ndi gbagbo mi ba furugbin so ke mo ti jiya lori omo aye o gbodo to fi na omo jomi lala 1005 futi e ko futo mo ye bo ba le anoint aworo re anoint aworo ti e rugbe ni o do gege bi penija yala ni isabi lojo na eyin package te ma fo ran wa lowo iwo na le furugbin lati fi rin to wa lowo lanu gbogbo le to gbe ngbo mi bo ya rugbe kan wa lowo e to fe fi rin to lowo 2000 5,000, 10,000, one of you know, I know what be old demo, we learn in 24 hours. Baba, me my Jerry, any kind of Kenya account number, access bank, my call is 00960742221, access bank, or Larry Wadu, Solomon, or Lagbemi, any kind of what you call 00960742221, access bank, or Larry Wadu. Solomon olage bo tin fisi omo ni kuma lori wo bi ayo ni fi na mo ju e Jesu alagbawi wa wo bi bo ba tin fisi ro ba soro be pe fun e pe mi kin gbadura fun e ma gbagbe yo yen o wa gbe lowo sele ko asele laarin 7 hours be lo ro mo gu ro ba soro mejeji mo pe fun e ko kole oya
2: 08026613610
1: e ka le kan
2: 08026613610
1: ikeji
2: 08033462861 6-1 4-8-0-3-3-4-6-2-8-6-1
1: Ó ma dára fún ẹ báwọ̀ ní ìsọ̀rọ̀ pẹ̀lú iyọ̀ ní ọwọ́ rẹ̀ ohun tó fẹ́ gbà yẹn wà á rí gbà àwọn tí bàbá mi rán mi sí nìyẹn ẹlẹ́ẹ̀kejì wo bí ẹnìkan máa ṣojú rere sí ẹ níbi tó rò kàn sí yóò dára fún ẹ kí láwọn fi parí ẹ ìdá mẹ́wàá ń bẹ lọ́wọ́ ẹ ó ní fi ìdá gbà ní sí fèrè sí ọ̀run sílẹ̀ tó bẹ̀ gẹ́ tí ayò ní lè gba ìbùkún òun ọlọ́run ìwọ náà bá fúrúgbìn ìyẹn ìdá mẹ́wàá rẹ ká tó fi ṣe tàlà ọmọ dára fún ẹ gbogbo ẹyin tẹ́ nírúgbìn ọjọ́ ajé lọ́wọ́ mo náà bá ń ṣe ajé jésù àjókòó ti ẹ wàá dẹ padà ní ẹ̀rí ẹyin tẹ́ fẹ́ máa bá wa sanwó program o lè sanwó radio station ẹyẹ kan méjì ẹnìkan ní kíni àkàt nọmba gtb ní máa kọ́ lẹ̀ 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí ẹnìkan ló wù ú tí rí kan 00 ó yá máa kọ sílẹ̀ 00164997233 gtp ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí ó dẹ̀ máa dára fún ojú òní tí ẹ bó bá ti fi sí pèmí kí n gbàdúrà fún ẹ ẹ bá bẹ pé a lọ sí ìfọ bẹ́ẹ̀ ni àtúwọ́n kan tó máa fara wọn níyànà pàjá má wàá gbàgbé pé marathon wa ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday thursday àti friday ìdí àjọ pàdé ṣóòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ náà múra láti bá wa pàdé nínú marathon yẹn kó wá bá jésù pàdé mú gbàgbọ́ ẹ̀dá ni ó sì dára fún ẹ má wàá gbàgbé pé àpá alákòókò yìí bákan náà lọ́la jésù olúwa wa.
3: From Lagos, this is
4: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: ẹ̀yin tó ń rí òkè lọ́ọ̀kan.
1: Tí ọdún sí ti tọ́ba.
0: Tí ẹ ò ráyè wọ bẹ́ẹ̀.
1: Ọdún wọ̀ tí ẹ ń ta.
0: Àṣẹdé.
1: Ọdún sí ẹ.
0: Ẹ wọ òkè
1: lọ́ọ̀kan.
0: Ẹ wọ ibi gíga. Ẹ sọ pé àṣẹ ibi gíga.
1: Ọ̀tọ́ ní pẹ̀lú tọ́.
0: Bàlẹ́ mi.
1: Bá ọmọ mọ́ mi.
0: Àṣẹ òkè.
1: Ọ̀tọ́ ní pẹ̀lú tọ́.
0: Bàlẹ́ mi.
1: Bá ọmọ mọ́ mi.
0: Orí mi. Ìpín mi.
1: Ìpọ́ṣọ.
0: Máa gòkè. Àyànmọ́ mi. Ṣerere. Ọjọ́ ọ̀la mi. Bẹ̀rẹ̀ sí dìde. Bẹ̀rẹ̀ sí ṣerere. Lọ sí Deuteronomy.
1: Deuteronomy.
0: 28.
1: Orí kejìdínlọ́gbọ̀n.
0: Verse 13.
1: Ẹsẹ̀ kẹta.
0: Nǹkan kan wà ń bẹ̀.
1: Something
0: there. Ìwọ ló ní ọ̀rọ̀ yẹn.
1: I belong to you.
0: Àti àwọn ọmọ rẹ̀.
1: You and your children.
0: Kí ni Bíbélì wí?
1: The Bible says. Olúwa yóò sì fi ọ́ ṣe orí. Yóò sì ṣe
0: ìlú. O ní ṣe ìrù.
1: Ìwọ sì máa lékè ṣá.
0: O máa lékè ṣá.
1: Ìwọ kì yóò sì jẹ́ ní
0: ẹ̀yìn. O ní jẹ́ ní ẹ̀yìn.
1: Yóò bá bẹ̀rù
0: ní àṣẹ olúwa bá lè gédé báyà.
1: Tí mo bá fún ọ ní òde.
0: Gédé mo sì.
1: Láti bá kíyèsí
0: òmà. Mo gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń tiraka àti lọ òkè.
1: I like to struggle to get to the.
0: Ó yẹ kọjá sọ.
1: Ẹni
0: jókòó síbi tó yẹ kó wà. Láti òní lọ.
1: From today.
0: Ọwọ́ rẹ̀.
1: Your head.
0: Yóò ṣe ńlá.
1: You should get it now.
0: Gbé iyọ̀ rẹ̀ sílẹ̀ o.
1: Get yourself ready.
0: Omi yẹn.
1: Without water.
0: Àti owó yẹn.
1: And the money.
0: Mo ń bọ̀ lórí ẹ̀.
1: I'm going to eat.
0: Number two.
1: Ìkẹ́jì.
0: Àwọn tí à ń reject.
1: Those that have been rejected.
0: Madiliaza. Níbi ńlá.
1: At the top.
0: Wọ́n máa ń reject
1: you. They will reject them.
0: Ẹlòmíì yẹ kó ti marry.
1: You are supposed to have married.
0: Ó ti pàdé ọkọ gidi.
1: You have met the right
0: of life. Tó yẹ kó o fẹ́.
1: You are supposed to marry.
0: Rejection yìí ni.
1: But rejection is there.
0: Àwọn ọmọ tó bí.
1: Your children.
0: Wọ́n reject.
1: They will reject you.
0: Iṣẹ́ tó mọ̀ ṣe. Àwọn èèyàn reject
1: ẹ̀.
0: Mo lu ago.
1: Àti kí n ti bẹ̀.
0: Every form of rejection.
1: Mo gbé ìkọsílẹ̀.
0: Be destroyed.
1: Ẹ náà ó parí.
0: Mi àn wòlíì.
1: Read that prophet.
0: Ó kọ sí mi kíkankíkan.
1: He's telling me urgent.
0: Lórí àwọn èèyàn mẹ́.
2: Never been this excited. This.
1: Over this book.
0: Ẹlẹ́kẹta.
1: Number two category.
0: Àwọn tí ayé tilẹ̀kùn.
1: Know that they shut the door against.
0: Wọ́n rí nínú àlá.
1: They saw it in the dream.
0: Àbí wọ́ rẹ̀ lójú ayé.
1: They saw the house physically.
0: Àwọn ẹlẹ́kàrún.
1: Number five.
0: Tó dàbí ẹ̀.
1: That is like
0: ni
1: it.
0: Ni àwọn tí wọ́n ti gòkè jábọ̀.
1: Those that fresh to the top of the
0: put out. Wọ́n tiraka àti padà
1: sókè. They are struggling to go back to God.
0: Àwọn tí ọ̀tá jí nǹkan mọ́ lọ́wọ́.
1: Anybody has stolen things from there.
0: Mo ń gbọ́ restoration.
1: I hear restoration.
0: Mo ń tàgbà lọ́wọ́ ẹ̀.
1: Mi
0: wòlíì.
1: Mo
0: pàṣẹ
1: gbàpadà
0: gbàpadà gbàpadà on the 29th Friday yìí on the 30th Saturday yìí on the 31st Sunday à ń lo orí òkè. Book of Remembrance.
1: Ìwé ìrántí la gbé.
0: Mo ní kó lọ́wọ́ fáìlì.
1: I told you get the file.
0: Kó gbogbo prayer request yẹn
1: sí wẹ̀. Request
0: list. Fi fọ́tò ọmọ rẹ̀ sí.
1: Put your children's pictures.
0: Ilé tó fẹ́ kọ́.
1: That house is there to
0: be. Fi picture sí.
1: Put the picture there.
0: Mọ́tò tó fẹ́
1: ra. That car you love to have.
0: Fi picture
1: sí. Put the picture there.
0: Country tó fẹ́ lọ.
1: The country want to go.
0: Fi flag yẹn sí.
1: Put the flag there.
0: À ń gbé bọ̀ wájú Olúwa.
1: We are making it
0: because of. Fún approval.
1: For approval.
0: Oh Lord.
1: Olúwa.
0: Approve my project.
1: For what we are
0: doing. Bọ́mọ school bá parí.
1: Where the school
0: just do so. Ti approve project
1: yẹ.
0: Kò le graduate.
1: Kò
0: ń tọrọ ẹ kan lọ́dún yìí.
1: That's what your kid
0: needs yẹ. Ni kí ìwé ìrántí ó ṣí.
1: Kò fún kẹ̀mí mẹ́fà
0: sọ. Ká approve file yẹ. Bàbá yẹn sọ
1: Lábújá.
0: Ó ní bàbá.
1: Dájì.
0: Ẹni kí n ra kí o dà
1: méjì. Ilé àṣùgbọ́n tún kí o dà.
0: Gbogbo èèyàn pátá.
1: Everybody.
0: Ló ra kí o dà
1: yẹ. Bọ́dà kí o dà.
0: Ìbínú ara ń gbà yẹn.
1: I do but it.
0: Méjèèjì tí mo ra.
1: God was that.
0: Ọlọ́mọ ṣe.
1: God did it.
0: Ẹ̀yin èèyàn.
1: People.
0: Ìgbọràn sànjẹ́ orí. Ọkọ̀rọ̀ mọ́tò rẹ̀
1: wá.
0: Ẹlòmíì tó sáré wá.
1: Ọkọ̀rọ̀
0: mọ́tò rẹ̀
1: wá.
0: Ẹlòmíì tó sáré wá.
1: Ó
0: ní méjì ló rà
1: o.
0: Torí pé aràn mi ni. Wòlíì
1: Samuel.
0: Adébáyò Dolokọ. Gbogbo rere tó yẹ kó ṣe. Wà á máa rí ṣe. Ìgboyà náà fi ń gbaré.
1: Ẹ̀rẹ́
0: ni agbègbè tó ṣẹlẹ̀ ìbàdàn yẹn. Olúwa mọ bó ṣe ń pa àwọn tiẹ̀
1: ma.
0: Orí òkè ògo. Àánú àbò wà
1: mọ́. Ẹni
0: tọ́jọ́ kò síbi kọ́ ọ̀gá ògo. Yóò máa gbé abẹ́ òjìjẹ́
1: lọ́dúnmọ́rẹ́.
0: Èmi ń folú apẹ́. Ìwọ ni ààbò àti odi mi. Ọlọ́run mi. Ẹni tí mo gbé kẹ̀mí lé Ọlọ́run ni ààbò wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nípa ìpọ́njú. Gbogbo ẹ̀yin tẹ́ ò dìde rí. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ẹ lọ dìde o. Ṣé rí gbogbo ẹ̀yin tó jẹ́ àkọ́bí? Ẹ̀yin abiyamọ. Ṣé ẹ̀ ń gbàdúrà bòbò nínú àwọn ọmọ yín? Ẹ̀yin tí ìbùkún jẹ lógún.
1: You that you value blessing.

0: bá ní show boy if you know say you want move your radio with it.
1: Ọpẹ́ ní ń pẹ́ ni, àwò lóde òde, afúnni níyì àwòṣà. Ṣé náà ló ń jẹ tọ́lọ́run ọba mi ń fẹ́ látọ̀dọ̀ wa? A máa dúpẹ́ nínú ọpẹ́ oore àlékún a tún máa wọlé. Eléyìí náà látúgbé wá igbá ọpẹ́ wa rèé láàárọ̀ tòní, adẹ́dá, aṣẹ̀dá, amẹ̀dá. Ọlọ́run ọba mi ọ̀rọ̀gọ̀ jígọ̀, ìbàrẹ̀ lóòrọ̀ tòní o, ọba tó ń ṣohun gbogbo lásìkò lásìkò. Ọba tó mọ̀ wá, òun ló dá afẹ́fẹ́, òun ló dá ilẹ̀, ló dá òkè, ó dá omi, ó dá ẹranko, ó dá ewéko, ó dá àwọ̀ èèyàn. Ó ń ṣe wá bó ṣe òun, kábíyèsí Elédùmarè. Òjò wẹ́líwẹ́lí, òun náà ni tàárọ̀ tòní, ọjọ́ ajé, ojú ajé ni. Lágbára Elédùmarè, kò ní jẹ́ òjò tí ó kó bá wa o. Òjò tí ó tù wá lára ni ó jẹ́ fún wa. Àtura òjò rèé. Ẹ káàárọ̀ o, mo kí wa láàárọ̀ tòní. Mo tún kí wa káàbọ̀ sórí ọ̀tun inú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM tá a fìkàlẹ̀ sí ìlú Èkó lábúlé ẹ̀gbá ní Àgbẹ̀ Road. Níbi tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ kú ojúmọ́ ní gbogbo ibikíbi ti ọwọ́jà ìkànnì Jordan 105.5 FM eléyìí tó ń fẹ́ dé láàárọ̀ tòní. Ẹ̀rí Olúwa gbé mi lékè. Adébáyọ̀ ló kọ mi MC Ràwọ̀ yín rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ ẹ bá ba ẹ̀ ló kọ mo kí wa láàárọ̀ tòní wípé ojúmọ́ rè o ẹ káàárọ̀ àti kó àwọn ìròyìn ọ̀hún dé gẹ́gẹ́ bí ìṣe wa tòní ọjọ́ ajé tú rèé o ọlọ́run ọba mi ó dọwọ́ rẹ̀ máa ṣọ́ wa lọ máa tẹ̀lé wa máa sìn wá lọ gbogbo ohun tá a sọ lónìí jẹ́ ó nítumọ̀ létí ayé gbogbo bá ṣe sí ní ọ̀ní kíni wín sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa àwọn ìròyìn tí ìjọba fọwọ́ sí òun náà la kó wá ta o vangard ń bẹ́ ń bí these days the daily post punch àti daily trust òun náà tẹ̀lé mi kódà nigerian tribune gbogbo ìròyìn inú ẹ̀ náà láàbẹ̀júwò láàárọ̀ tòní tá a sì láǹfààní láti máa ṣí wọn lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i ẹ já wọnú àwọn ìròyìn eléyìí tí ó ń bẹ ní apá ibi báyìí ìyẹn fún ti òwúrọ̀ tòní o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ wọ́n síbẹ̀ ìwé ìròyìn tí màá kọ́kọ́ mú láàárọ̀ yìí òun náà ni punch níbẹ̀ gangan ni wọ́n ti tì í ta o tó wà ní ògbágada ìwé ìròyìn punch níbẹ̀ náà ti ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wọlé ìbò abẹ́nú tàbí àsíá ẹgbẹ́ òṣèlú APC láti díje fún ipò ààrẹ lẹ́ẹ̀kejì iye ìbò tí ààrẹ sì ní ń ṣe ló wú bọbọbọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti wọlé fún ìbò abẹ́nú tàbí àsíá ẹgbẹ́ òṣèlú APC láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀keje Tinubu rí ìbò tó lé ní 10,000,000 èyí tó fi la alátakò rẹ̀ ìyẹn Stanley Osifo wọ́n ní wọ́n là á mọ́lẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé ọ̀hún gbogbo ìbò tí ọ̀gbẹ́ni Osifo tí òun rí kò ju ìbò tí ó lé ní 16,000 ní ọ̀nà igba ìyẹn 16,504 òun ní ìbò eléyìí tí wọ́n rí o.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday are here.
4: 105 to get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Listen now, Jordan. 181,906 ní ìpínlẹ̀ Ondo, wọ́n ní 1,000.

eku boju ojo ti ri ni gbogbo bi ti e ti lanfani lati ma gbo mi ni akoko yi oruko mi ni omo oba dide jade mi wa kokororo ti mo je asoju fun ile ise Shefa Homes and Properties saju eku awon number yi sile tori pe e ni lo re ni kope kope 08065143581 lekun si 08065143581 tabi 091-223-88541 ìròyìn ńlá kan ni mo mú wá fún yín o láti ilé iṣẹ́ Shefa Homes and Properties ilé iṣẹ́ tó ń sọni donílé donílé pẹ̀lú ìrọ̀rùn kékeré alákan a máa ní lórí ọ̀gá ni kán láwùjọ òkúta àlárì ni bàbá aṣọ olóògbòjò ni bàbá egungun ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ní ti iléyà special promo tó ń lọ lọ́wọ́ ní Shefa Homes and Property pẹ̀lú san díẹ̀ díẹ̀ àwọn ilẹ̀ wa tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ní ti Lush Havens Home tó wà ní Mọ̀jọ́dá ní ẹ̀pẹ́ kì í ṣe ilẹ̀ olómi o tó dà kì í ṣe inú igbó rárá kódà kò jìnnà sí ti márosẹ̀ rárá àwọn landmark wa fún àrídájú ni yá

0: orí òkè ìṣòru ní ìpínlẹ̀ Kwara o tí wọ́n sì jí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún gbé wọ́n pa mẹ́ta o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn vangard lóòrọ̀ tòní wọ́n ní bí ìròyìn ìjínigbé gbóye sọ àwọn olùkọ́ àti ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ di ẹni ìgbèkùn nílùú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ o òun náà ni àwọn agbébọn wọ́n mà tún ya bo ibùdó ìsọjí kan ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ìyẹn SP Adétọ̀hún Ejíre Adéyẹmí
1: ní
0: eléyìí tó fi sí ìta.
1: Get on the train. Follow us on social media.
0: Facebook. Tó sọ bí ìṣẹ̀lẹ̀ ń ṣe ṣẹlẹ̀ tó fi pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n èèyàn mẹ́ta jù nínú ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ èyí ló fi léde lọ́jọ́ Àìkú tí ń ṣọjọ́ Sunday àná ó ní ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ pásítọ̀ Adébáyọ̀ Abiodun ló mú ìfisùn wá lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún 2026 pé àwọn ajínigbé yabo orí òkè ìjọ Àjàyè àti Ìgbàlà lábúlé ẹ̀kẹrin ní ìjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Sátidé ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026 pásítọ̀ Adébáyọ̀ ṣàlàyé pé ní nǹkan bíi aago 8 ààbọ̀ alẹ́ lásìkò tí ètò ìṣòro náà tó bẹ̀rẹ̀ ni àwọn jàǹdùkú kan yadé tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ gbagbagba lásìkò tí wọ́n yìnbọn náà ni wọ́n pa èèyàn mẹ́ta tí wọ́n sì gbé mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n gbé wọn wọnú igbó lọ. DSP Adétọ̀hún sọ pé bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe gbọ́ nípa ìfisùn náà ni ikọ̀ ọlọ́pàá ti gbéra wọ́n ti lọ síbẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ìyẹn Adékìmí Òjó òun náà sì rán ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ pẹ̀lú pé ó yá ẹ lọ darapọ̀ mọ́ wọn. Alūkkóró ọlọ́pàá ṣàpèjúwe ikọ̀
1: Jordan 105.5
0: kọlù yìí bí ohun tó burú jáì tí kò sì ṣe é gbọ́ àtúntí tí kò ṣe é gbà ni bẹ́ẹ̀ ó fi dá ẹbí àwọn èèyàn àtàwọn tí èèyàn wọn di olóògbé lójú ipe iléeṣẹ́ ọlọ́pàá yóò mú àwọn tó wà nídìí iṣẹ́ ibi náà lágbára elédùà bákan náà ló rọ aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì fojú sọ kí wọ́n fi ojú sọ orí o kí wọ́n sì ṣe kíni kí wọ́n sọ àgbéjẹmọ́wọ́ ó ní kí wọ́n má ta ilé kí wọ́n má ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó kíákíá lẹ́sẹ̀kẹ́.
1: Twitter Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos Lesson on the go at W.
0: ẹsẹ̀ tí wọ́n bá rí nǹkan ìfura SP Adétọ̀hún fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ìwé ìròyìn vangard
1: www.jordan105fm
0: ọwọ́ ìròyìn ọ̀hún ẹ̀nà ọgbọ̀n ìwé ìròyìn vangard láàárọ̀ tòní wọ́n ní ilé ẹjọ́ gíga àti ìpínlẹ̀ ogun wọ́n ti rán ọkùnrin kan chukwu emeka ehiamama òun ni wọ́n porúkọ rẹ̀ ẹni ọdún 27 years ni wọ́n ni wọ́n ti rán ní ẹ̀wọ̀n ọdún 12 fún ẹ̀sùn pé ó fi àwọn ọmọdébìnrin ó fi wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó èlò náà fi wọ́n ṣiṣẹ́ $20 ni wọ́n ní àwọn ọmọdé náà bí ilé ẹjọ́ ìyẹn kóòtù wọ́n ṣe dárúkọ wọn ni bright edim ọmọ ọdún 15 àti mary ekongi tóun náà jẹ́ ọmọ ọdún 15 years òun làwọn méjèèjì o gẹ́gẹ́ bí àjọ tó ń gbógun ti kíkó èèyàn lọ sílẹ̀ òkèrè láti lò wọ́n fún ìwà àìtọ́ ìyẹn national agency for prohibition of trafficking in person ìyẹn naptip àwọn àjọ ọ̀hún ni wọ́n ṣàlàyé ẹ̀sùn mẹ́ta ní tí wọ́n ṣàlàyé nílé ẹjọ́ látàrí bí wọ́n ṣe ní kí ìhẹ́rọ̀mọ̀mà kó wá jẹ́jọ́ rẹ̀ o wọ́n sì ní ipe arákùnrin yìí gangan òun ló jẹ́ pé kó àwọn ọmọ ọlọ́mọ lọ sí ilé òkèrè fún iṣẹ́ ìṣekúṣe adarí àjọ naptip ní ìpínlẹ̀ ogun bọ́sẹ̀ jimo ó ṣàlàyé pé ọwọ́ ba chukwu emeka lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún 2025 ṣùgbọ́n wọ́n ti ṣèdájọ́ rẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ tá a lò tán yìí ó ní àwọn ọlọ́pàá ló mú un lágbègbè àgbárá ní ìpínlẹ̀ ogun nígbà tó ń kó àwọn ọmọdébìnrin náà lọ sí ọ̀nà badagry níbi tí wọn yóò gbà lọ sí ghana tí wọn yóò sì lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó àwọn ọlọ́pàá darí ẹjọ́ náà sí àwọn àjọ naptip bí adarí àjọ yìí bó ṣe ṣàlàyé fún ìwádìí àti ìjìyà eléètò tó olùjẹ́jọ́ farahàn ní kóòtù ìyẹn lọ́jọ́ 18 oṣù kẹfà yìí ọdún tá a wà yìí gangan níwájú adájọ́ aa òkèkè ìgbẹ́jọ́ sì bẹ̀rẹ̀ tí wọ́n sì ni wọ́n sì ṣèdájọ́ rẹ̀ lẹ́yìn èyí ni wọ́n dájọ́ wípé kí ó lọ fi ẹ̀wọ̀n kí ó fi gbára o ipe látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n ṣe ìdájọ́ kóòtù lọ báyìí pé adájọ́ rán chukwu emeka lẹ́wọ̀n ọdún 2 fún ẹ̀sùn àkọ́kọ́ pẹ̀lú owó ìtanràn ₦100,250 naira wọ́n tún wá ràn lẹ́wọ̀n ọdún 5 fún ẹ̀sùn kejì pẹ̀lú owó ìtanràn ₦500,000 ìyẹn ₦500,000 àti ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn kẹta èyí gangan òun ló wá sọ gbogbo

ẹ̀wọ̀n eléyìí tí wọ́n ní kí arákùnrin ọ̀hún kó lọ ṣe ìyẹn ẹ̀wọ̀n ọdún mélòó náà ni kó lọ ṣe náà wọ́n ní kó lọ lo ẹ̀wọ̀n ọdún méjìlá fún pẹ̀lú iṣẹ́ àṣekára bẹ́ẹ̀ náà ni ó sì ṣe kíni yóò sanwó látàrí pé ó kó àwọn ọmọ kéékèèké wọn lọ ṣiṣẹ́ aṣẹ́wó ìyẹn ní òkè nínú ìwé ìròyìn vangard ìròyìn daily post gẹ́gẹ́ bí wọ́n ní ìyẹn sí inú ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí mo ṣe rí ìròyìn ọ̀hún láàárọ̀ tòní o wọ́n ní ọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀ èkó ó ti tẹ èèyàn tó tó 10,000 èèyàn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ èkó ń lọ́wọ́ ti bá o látàrí kíni gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ti fi ọ̀rọ̀ kan síta wípé ọwọ́ wọn ba àwọn èèyàn tó tó 10,000 èèyàn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ èkó látàrí àwọn ẹ̀sùn wọ́n ní lára wọn tí a ti rí àwọn tó tó tí wọ́n lé ní 5,000 wọ́n lé ni wọ́n ní wọ́n mú látàrí pé àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn ni pé àwọn ń gba ojú pópó eléyìí tí a pè ní highway crossing offense ìyún ẹ̀ṣẹ́ pé ẹ̀ ń cross lórí ọ̀nà tó jẹ́ pé ọ̀nà ìjọba ni tí wọ́n ti ní kẹ́ ẹ má cross kẹ́ ẹ máa gun bíríìjì wọ́n ní wọ́n mú wọn o wọ́n ní bẹ́ẹ̀ náà làwọn kan tó jẹ́ pé àwọn ìyún wọ́n súnmọ́ 4,000 tán díẹ̀ lókù wọ́n ní àwọn wọ̀nyí náà wọ́n ní wọ́n mú wọn látàrí wípé àwọn ń ṣe ohun tí ò tọ́ ní ojú pópó bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn kan tí wọ́n ń ṣe ẹ̀gbin sí àwọn ìrònà àti àwọn ojú pópó àwọn ibi táwọn èèyàn tí mọ́tò ń gbà táwọn èèyàn ti ń tajà wọ́n ní wọ́n ń ṣe ẹ̀gbin síbẹ̀ àtàwọn tí ń gbé dọ̀tí sí ojú pópó gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ṣe rí gbogbo àwọn wọ̀nyí òun náà lọ́wọ́ ti bà tí wọ́n sì ti ṣèdájọ́ wọn o gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ọ̀rọ̀ agbègbè àti ìtọ́sọ́nà omi ìyẹn water resources ẹjẹ́ ló bá òun tòkúbọ̀ wàhábù òun gangan ló fọ̀rọ̀ òun síta lánàá ọjọ́ Àìkú Sunday níbẹ̀ ló ti ń ṣàlàyé níbi tí wọ́n ti ń ṣe ìpàdé kan eléyìí tí wọ́n ní wọ́n ṣe pẹ̀lú àwọn ohun tí ó tọ̀nà eléyìí tí wọ́n máa ṣe ní ìpínlẹ̀ Èkó ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n ṣe lábẹ́ àṣẹ ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú látàrí bí ètò ọ̀rọ̀ agbègbè bó ṣe ń lọ níbẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde o tí wọ́n sì níṣẹ́ rí wọ́n ti ṣe ìdájọ́ àwọn èèyàn yìí o bẹ́ẹ̀ ni wọ́n ka iye èèyàn tí wọ́n mú pé 10,000 èèyàn ń lọ́wọ́ ti bà tí ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ní pé wọ́n ń ṣe ìpínlẹ̀ Èkó báṣubàṣubàṣubàṣu kódà kọmíṣánná ọ̀hún ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú jù òun náà ló jẹ́ wípé àwọn tí wọ́n wà ní kétu níbi tí wọ́n ti ń ta ọjà ọ̀hún wọ́n ní wọn ń ṣe ẹ̀gbin sí ọ̀nà yẹn kò dá rárá sí ibẹ̀ ọ̀hún ságbègbè ọ̀hún wọ́n ní wọ́n ba bẹ̀ ọ̀hún jẹ́ o wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà ṣùgbọ́n mo mọ̀ pé ó ti yé ẹ̀yin aráàlú Èkó náà pé ìpínlẹ̀ Èkó ò gbàgbàkúgbà ṣùgbọ́n wọ́n ní 10,000 èèyàn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti mú u látàrí.

àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀gbin sí àwọn agbègbè àti ojú pópó ó wà nínú ìyẹn fẹ́rẹ̀ o tó jẹ́ wípé wọ́n ní wọ́n ti gba wọ́n ní àwọn èèyàn tí àwọn afurasí ajínigbé eléyìí tí wọ́n jẹ́ arìnrìn àjò eléyìí tí wọ́n ní wọ́n jí gbé ní ojú náà kan tí wọ́n pè ní ìtòbẹ̀ àjùgù ní àyíngbà ojú ọ̀nà ẹ ti mọ̀ ní ìjọba ìbílẹ̀ ofu ní ìpínlẹ̀ kogi níbẹ̀ gangan ni wọ́n ní àwọn tí wọ́n jí gbé èèyàn mẹ́ta wọ́n mà ti sá kúrò ńbẹ́ o wọ́n ti sá mọ́ àwọn ajínigbé lọ́wọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé orúkọ àwọn tí wọ́n kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún torí kó yọ òní Michael Adéjọ Monday àti Mariam Yakubu wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń lórí mà kó yọ o lábẹ́ àwọn ajínigbé tí wọ́n sì ni wọ́n sá kúrò ńbẹ̀ o látàrí pé wọ́n ní wọ́n kó wọn nígbà tí wọ́n rìnrìn àjò tí wọ́n kó wọn wọnú igbó lọ ṣùgbọ́n àwọn mẹ́ta yìí lórí kó yọ ọlọ́run ló mọ bó ṣe sí bóyá àwọn yìí ń sùn ni wọ́n ṣàṣà lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọ́n ti kúrò lákọlò àwọn ajínigbé tí wọ́n kó wọn lọ́nà tí ó lọ sí ọ̀nà kogi ó wà nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti àárọ̀ ti tòní bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ látàrí bí wọ́n ṣe jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ètò ìdìbò abẹ́lé eléyìí tó tún ṣe àfihàn wípé àwọn gangan náà ni wọ́n ó tún lọ fún sáà kejì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún o níbẹ̀ làárẹ̀ ti ní ẹ wo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ fọkàn balẹ̀ ọkàn mi ò yípadà ọ̀rọ̀ mi ò sì yípadà gbogbo ohun tí mo ní mo máa ṣe láti rí dájú pé àtúnṣe ó bá ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ní gbogbo ẹ̀ náà ni màá ṣe nínú ìṣèjọba mi kí n tó ṣe tán kí n tó kúrò kí n tó lọ́dún mẹ́jọ mi pé gbogbo ẹ̀ ni màá rí dájú pé mo ṣe o bẹ́ẹ̀ ni gbogbo àwọn òfin àti ìlànà àti àlàálẹ̀ mi gbogbo ẹ̀ pátápátá pátá òun náà ni màá ṣe o gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn nílùú Àbújá níbẹ̀ ni wọ́n ti sáré mú ẹnu bọ̀rọ̀ ọ̀hún o nígbà tí wọ́n kí wọn pé wọ́n kú oríire ìyẹn fún ti ètò ìdìbò abẹ́lé eléyìí tí wọ́n jáwé olúborí ààrẹ wa

0: fathers in the federal government to send to a college after that is to our child.
1: Yes, sir. About our Kinola King Father, Lati Akeson Estate. Hello, Abeson Estate.
2: Hello.
1: Ekan. Present, sir.
2: Agujumo.
1: Ojumo, sir.
2: Agujumo, you ready?
1: Olagbara, mo bojo je ni.
2: Oni ba je fun beni kan kan wa.
1: Ami o.
2: Eh, ile achada. Ele weku.
1: Ekan wa, sir.
2: Agujumo.
1: Yes, sir.
2: Sari ale soro titi ka ma menu ba oro abo. Ki awon eyan wa ko mo na so se lo ba mama. Mama kekere ko. Odira kekere ko si grosses. Ati atoni general ati fagbemi. Ojoko ato wa ni di ofin ni. Ojoko ko pelu are. Ofo eyan wa ni agbara, ko si wa sile, a lo bo awon eyan yi. Won fun fide ko de gbowo o gbowo ati atirise ti awon ma lo o ko kale ewe to tun se sele ni Kwara mojuma na
1: ben
2: bi da ni eleni tin gba tu adori oke o so isi esi o tun ko awon me dogun lo o pa meta nu won se bi rodu ase ba se ma wo jo ase ma pa wa lo re toni da ka ma wo bayi o tori inu bi inu bi everybody ka o
1: Copy.
3: Ama kaaro libe o kiti gbe o
1: ogbere baba
3: o ni je gbe la pa vuwa si tabo ni be
1: amen
3: e ko lo nje la re o ni fu ta gbere fayi
1: amen
3: ro ko se ni ni ayube na fe wa di le to ku ti o ta ba wo ri so ta lo ba pe ni wa du ba pa ni no e gbe bi mu li bo mu awon amu eji ni gba ti ta hu pe lo e ma shameless hu hu ku gba mi le si re e o wu ti pa ni no e ala bo di to po ni na wa du ba I don't know if you have a good idea.
2: I am telling you that Joba is a Joba, good luck to Natani, finish one. Oh, you're back on Boo, I reckon you buy one salty and one. Should not be doing that for Timorini, you can't allow any pay. That I see a proof in the work of food, Arakuriwa. Sunday, but you know, my day back for the work of Pedro Amateku, Kumamati, Yala, you know, Yemoka.
4: ọdún ní ẹ̀kẹ́gbọ́n àmọ̀tẹ́kùn àti ìlú ẹkùn kó máa máa sí ìgbà láàrin wọn ìyẹn mo fẹ́ kí wọ́n dì náà kó jẹ máa ṣe bàtọ̀ ọ̀rọ̀ rí o.
1: ẹ ṣeun òdodo ni ìpè ìlú ẹkùn àti àmọ̀tẹ́kùn kó má tún lọ di wípé gbọ́nmi sí omi ò tó tún máa wà òdodo ọ̀rọ̀ ni bàbá ẹ sọ. hello.
5: a kú ojúmọ́ rí o.
1: ẹ káàárọ̀ ma.
5: ẹ káàárọ̀ ṣé ẹ rò jò bẹ́ẹ̀ yẹn.
1: Ari eji o.
5: ara alára mo á tún wà lára o.
1: àmì.
5: nàìjíríà rújú ara yìí lágbára ọlọ́run.
1: àmì o.
5: wọn náà tẹnu àrí tiwa ṣe ń bẹ o.
1: àmì ò dùn.
5: màmá first time caller ló ń kí gbogbo nàìjíríà lápapọ̀.
1: ẹ káàbọ̀ yà wá.
5: ìtìsà owó fáyà láti gbogbo òkúròdú.
1: you are welcome ma.
5: akuku nsọ́nà nsọ́nà nsọ́nà ṣá ètò ààbò ètò ààbò ètò ààbò ṣá ẹ̀. Ìkìlá àjẹ̀tún fẹ́ sọ ju ètò ààbò yìí náà lọ
1: ṣá
5: máa láwọn olórí wa ògbẹ́ ni
1: wọ́n
5: ṣàánú gbogbo kọ́tà ń sọ orin yẹn nìkan náà là ń kọ ẹ wọn kò mà ṣàánú mà ní. nígbà tá a ti ẹ̀ wá nínú pàpà àkókò tó ní kálukú wà ní ìbẹ̀rù làwọn kan tó ń sọ pé atẹ́gùn fún ọkọ bẹ́ẹ̀ tẹ́lá aago mẹ́rin mẹ́sàn-án ká dá wọlé
1: ìṣòro fi ń ṣeré. mo sọ yẹn lánàá pé káwọn èèyàn má máa bá wọn ṣe àwọn nǹkan báyẹn káàkiri.
5: ẹ àbí ẹtúlẹtú tí yẹn ń ṣe wọ ọrọ burúkú náà fi ń ṣeré ẹ ẹ lọ máa ṣàánú wa ẹ jẹ mí tẹ fẹ béèrè nǹkan kan àwọn òṣèré tíátà tó máa ń ṣeré tọ́ba ń ṣeré yẹn tọ́ba ni wọ́n pààyàn á ní spiriti ẹ̀ dìde ó lọ pàlú ẹ̀ padà ṣé spiriti gbogbo àwọn tó ń pa ẹ̀ ṣé wọ́n lè dìde kọ́ lọ pa àwọn bandits.
1: africa magic nìyẹn.
5: ẹ ṣe sí ìbọn ní spiriti wà pé bàbá sì pé èyí èjìtẹ kéèyàn pé èyí ò tí ì kú
1: yóò máa rìn kiri
5: ẹgbẹ́ yẹn sì máa máa rìn ní spiriti á máa rìn kiri
1: kò
5: tọ́tọ́ gbogbo ọtọ́ ti ń pa tó ń pa tó ń pa yìí ó yẹ kí spiriti gbogbo wọn tiẹ̀ jà lọ́jọ́ kan kí spiriti gbogbo wọn dìde lọ́jọ́ kan kó lóun ṣàánú kó gbogbo wọn tó ń da nàìjíríà láàmú yìí kí spiriti wọn báyìí kó bá wa ṣe wọn lọ ṣe padà ṣé kò ṣeé ṣe ni àbí àdúrà la máa ní àyígbà tó ni à ń gbìyànjú ní àdúrà ẹ bá nípa ló ń gbàdúrà ju nàìjíríà ń
1: gbàdúrà
5: wákàtí wákàtí à ń gbàdúrà ọlọ́run dé ń gbàdúrà wa àmọ́ àwọn ara wa náà ni kà ṣera wa lọ́kọ̀ọ́ tá a náà ṣera wa lọ́kọ̀ọ́ ká jẹ́ kí inú ara kà ṣe léyìn ìjọba eléyìí nìgbọ́n ti pọ̀ jù àwọn alátakò ti pọ̀ jù tá àwọn kan bá sọ wípé da àwọn kan máa yí dànù tá àwọn kan bá sọ wípé da àwọn kan máa yí dànù nàìjíríà rújú ara yìí lágbára ọlọ́run
1: ọ̀hún ètò. àmì ẹ ṣe o màmá first time caller láti Ìkòròdú. Wọ́n ní sáwọn spiriti yẹn ṣé wọn ò lè jà ní ẹgbẹ́ ọkọ mi dọ́lá ẹ̀yin tún rí ta rí lẹ́jọ́ àwa lọ o. ẹ̀lú ẹ̀ka àárọ̀ ta ló wà ń bẹ̀.
6: ẹ̀lú ẹ̀ka àárọ̀ o.
1: ẹ̀ka àárọ̀ sà.
6: ọmọ ìdọ́lá láti kọ̀tún.
1: ẹ̀ṣọ́ máa lè. ẹ̀gbọ́ àwọn spiriti yẹn bó o ní ṣé inú fíìmù nìkan ló ti ń ṣiṣẹ́.
6: kì í ṣe pé kò pọ̀ síbù ṣùgbọ́n ọlọ́run kì í ṣe nǹkan bá wà
1: ṣe
6: ètò ọlọ́run yàtọ̀ and ẹ̀yìnì ẹlẹ́ẹ̀kejì gbogbo nǹkan ní ìgbà àti àkókò wà fún ní àkókò táwọn bàbá wa ń ṣèyẹn sọ́nà àbáyọ míì fún wọn mọ́ wọ́n wọnú òkùnkùn lọ wọ́n gbé ẹ̀mí ẹ̀ for example mi ò gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run mi lè sọ́pọ́ọ̀tì pé bóyá kì í kọ báwọn ará ògbómọṣọ sọ nǹkankan ọní ọkùnrin tó yẹ kán ro ẹni bá ní nǹkan kan tó bá ti lè ròyìn ọ̀kú ru bàbá gbogbo wọn kọ́lá kúkú kó wá ṣọ́ọ̀ṣì sílẹ̀ jọ tèmi wọ́n ẹnìyàn ni wọ́n kọ́ ro tó bá máa rò kúrò àbọ̀rọ̀ mi ò yẹ yín tó ìyẹn dá dúró síbẹ̀ ṣá ó pọ́n ń pọ́ síbù kò sí tó pọ̀ síbù láì tẹ ẹ̀rọ láì ṣe nǹkan kan rárá ẹ̀rọ ọ̀nà kò rí ẹlòmíín gbàbọ̀dé adẹ̀ kú bí adẹ̀ lọ máa rò kiri bó ń kú adẹ̀ máa ń wáná rí bí wàá tó jura wọn lọ tò yẹn bẹ́ẹ̀ tìrú ẹkùn tá a gbọ́ àwa là gbọ́ ni o àti ìgbà o. nàìjíríà kan náà yìí kò sí pọ́blẹ́mù ó dín ìgbà tó bá di tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ ló wà nù gúúsù lọ́dọ̀ ń rìn wá
1: ọba
6: that matter fún ìsànà iṣẹ́ dínkù tó politics wọn kọ́ kóra wọn dànù sọ́hùn àwọn ò ní ṣe pẹ̀lú politics wọn kọ́ máa ṣe lọ wọn kọ́ lọ́nà sáfù wọn ṣe lórí ètò ààbò yìí kọ́kọ́ wá bá tá a bá ń gbọ́ báyìí gan àwa gan ẹ̀jẹ̀ ń ru ẹlòmíì mi tó ń jẹ́ gbogbo àwọn olùyìn tó ń gbọ́ ìlú pa sókè ọgbọ́rú èèyàn bí i tiẹ̀ wọ́n pa ń bí àhújọ ọjà bàbá ẹ kú ètò
1: ẹ kú ètò ẹ ṣeun kọmídọ́lá láti Ìkòtún. Ó lágbára o.

0: This is
1: Jordan. 105.5 FM. Igi gbọ̀ ni gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM kò bàjẹ́ ẹjọ́ ètò pọ̀ ńlẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dọ̀ bó bá dé rí òkìtì ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ẹtì Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán. Ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilé wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 FM. Ẹ má dá òtẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́.
2: www.jordan105fm.
3: No, it can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information. Won't give you no move an inch, but if you know say you won't move, move your radio too.
1: Ń lọ lọ bá ètò nítorí pé ó dùn yàtọ̀.
4: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing
5: the voices.
1: You got all.
6: Igba mi ti de century ni e ma wo ake.

0: Bẹ́ẹ̀ni Alisha láì má gbé ètò MC Rawọ̀, àwọn tèmi ti lìkì mọ́ di ẹ̀rọ rédíò wọn, wọ́n ti ń gbọ́, wọ́n lòun la fẹ́ gbọ́, MC Rawọ̀ la fẹ́ máa gbọ́. Ẹ ṣe. Ẹ ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ẹ bá bá ń rí ìbà mi Fátúndé Fáfúnfẹ́ bá ń kí epo ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Yàrá kí wọ́n pọ́n ṣe púpọ̀ ni mo pè ní fake life. Fake life fake lóde òní ni wọ́n ń gbégbé ayé fake life ìgbé ayé tí kò yẹ kán wà ń díẹ̀ ìgbé ayé tí ò bá ayé wọn gangan mu ni wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ ló ń pretend online lójú pópó ládùúgbò wọ́n yá aṣọ wọ́n yá mọ́tò wọ́n yá owó kí wọ́n lè sọ wípé wọ́n dúró re ṣùgbọ́n behind the scene lẹ́yìn ẹ̀ ilé tí wọ́n ń gbé wọn àti ìsanwó ṣọ́ọ̀bù kò sọ́jà ń bẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn ebi ń pa wọ́n bẹ́ẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wọn níta tí wọ́n máa ṣe yàlà yòlò fàkà fíkì wọ́n máa dán ṣùgbọ́n ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà wọn ó ju òjé lọ ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ǹjẹ́ o mọ̀ wípé ìgbé ayé tí kò run ayé rẹ fake life ó lè jẹ́ kó pàdánù àwọn oníbàárà tòótọ́ torí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi ni wọ́n máa rò lọ́kàn wọn wípé
1: awesome talk every day all day
0: package yourself to ba package ise to nse to package aye e o yato si ko ma gbegbe aye fake life ise owo not if fake life padanu opolopo awon to ye ki won je onibara awon to to tori popolopo lo ma wo pe ta ba lo gbe
2: your favorite tunes are just a click away you feel it
0: Ele yo ada iwa ni o
1: 105 to get on the train
0: fake life o ti poju oyi fake life opolopo mo ti ra won kan to je wipe won ma ya agbada ni won ya bensi fun ose fun wakati meji ni leki won kan gbe lobe won ya photo won post e won wa ko god did Ọlọ́run ti ṣe yìí, Olúwa ṣe yìí, Mokis. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo wọ́n dáadáa. Gbogbo ohun tó yẹ kó jẹ́ ohun tó yẹ kó máa fi ṣiṣẹ́, ọ ti tà á. Ṣọ́ọ̀bù kò sọ́jà nínú ṣọ́ọ̀bù wọn mọ́. Kò sí gbá, kò sí kankan. Ǹjẹ́ mọ̀ pé fake life gan tí èèyàn ń gbé. Ima nan yon lo wo juri normal life den yon fè liv lò. Kini man ti yon si kwe ke yon ma beg be aye fake life. Se pressure la to do re ni, la to do luni bara ni, abilori ero aye lu jara. Ki le ropo le ma fa, ki awen yon kan kan kan dede wopwe, ibe aye ti o to, ti o ti won o to, won o to ibe aye yon, won o di, level ton wako ti iba nkan ti won fè se. Tan lo nse bi ke eyan o je level 2 ko ma wa gbegbe aye eni to wa ni level 100 fake life opolopo to je pe fake life o ti je ko padanu awon to ye ko ran won lowo igbe aye ele ti o ti won capable fun lati gbe o na ngbe opolopo onise owo lo je pe fake life je ko padanu awon customer to da to e kan ba

0: ọ̀rẹ́ yín tó ra ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà ti ra olójú kan náà làwọn jọra ilẹ̀ sí lára nǹkan kan ọwọ́ dìgbà tí ọ̀rẹ́ rẹ̀ yẹn fẹ́ kan ilé ẹ̀ ó wá wà lọ òun á bá ìyàwó ẹ̀ ló wá bá ọ wá ní ọkọ̀ sọ fọ́kọ̀ rẹ pé mo fẹ́ kan léèmí lọ́la o ni ìyàwó bá níyà ìgbà wá lọ̀rẹ́ yín náà fẹ́ kan tiẹ̀ ọ̀rẹ́ bá ní bo ló sọ fún ẹ pé òun kọ́ lé sí ọ wá ní à ṣe bó sọ fún òun pé ojú kan náà lè jọra lẹ̀ sí ìyẹn oníkọ̀ọ̀rà lẹ̀ kankan o ìyàwó yẹn dá kú ni sí ẹ tí ò tó kan tó pé
1: ẹ̀mẹ́fà
0: irú ìyẹn tó lè rí ìrànlọ́wọ́ fún ọ̀rẹ́ àwọn tó ń lu fake life ó dẹ̀ mú sí ju ìtàn lọ àbí ọgbà ẹ̀rọ.
1: Bẹ́ẹ̀rọ ọ̀gá wa ní ìdíṣẹ́ eré ìtàgé lọ́ńdọ́nà ọ̀gá ò ní gbogbo ilé táwọn fẹ́ kọ́ máa ń ṣàn kankan pé àìdíà tó wà lọ́kàn àwọn bílẹ̀ àwọn ṣe fẹ́ rí pé inú àwọn ló wà. Hello.
2: Ẹ máa ta àtàn gbogbo Nàìjíríà.
1: Ẹ káàsán ìyá wa o.
2: Àti òjò ìní àtúwà lára
1: o. Àmì o.
2: Ẹ̀dẹ̀ sí ìpalẹ̀ ọmọ ọdún ọba aláàtàlásẹ̀.
1: Àmì Èdùmarè.
2: Ẹ ṣe àwọn ọ̀bára yìí máa gbọ́ fún bandit gbé ẹran ẹ̀. Wọ́n máa ma sọ bẹ́ẹ̀ náà.
1: Ó pè mí láàárọ̀ pé kí n mú ìtúsílẹ̀
2: wa. Ẹ ò máa ní
1: lóògùn
2: bandit
1: là
2: yìí o.
1: Àmì o. Á
2: máa fọ ọ yàtí àníkàn kan tó máa fi máa múná rẹ dòdú kó lọ kókòso lọ kíkọ́ lọ kókòso ni àbí kó lọ máa ronú inú ilé.
1: Kó wá máa ṣe bí ó ti mọ.
2: Àbí ó múná rẹ dòdú ni. Wọ́n ní ẹni rẹ tó bá ń parọ́ tí ò bá mọ̀ àbẹ̀ tó ń pa mu tí ò bá mọ̀ ó tó ń parọ́ ọmọ ọlọ́pàá rẹ̀ náà.
1: N pe lọ́lọ́
2: bá ń lo fake life tó bá rò bóyá ọfíìfà ẹ́ńjì mi wàhálà àti ẹnu yẹn. Èmi kò bìlí gbọ́ pé ó fi múná rẹ dòdú ni so èmi ò bìlí mú wọn tó bá ń lo fake life fọ́kàn sí mi.
1: Ẹ ṣeun.
2: Ṣé
1: ẹ jẹ fún ìgbà yẹn pé. Mama first time caller láti Ìkòròdú. Hello.
3: Hello.
1: Ẹ káàsán.
3: Ẹ káàsán ẹ kú ètò.
1: Ọlọ́run ló ń tó mà.
3: Àpò òjò náà jẹ́ tu gbogbo wa lára lágbára
1: ọlọ́run. Ìṣúra ló máa jẹ́ fún wa.
3: Èmi ló ń pè láti àná ìdùnnú jẹ kí ayọ̀.
1: Ìyá mi.
3: Ẹ ti ra àwọn ọmọkọ lẹ́ẹ̀ka àwọn ọkọ tẹ máa ń mú wa.
1: Ẹ ṣe mà.
3: Ẹ lọ́rọ̀ ọ̀rọ̀ fake life yìí kọ́nà kó ṣàánú wa.
1: Àmì o.
3: Ó ní ọ̀rẹ́ mi kan yàrá kan lọ gbé yàrá kan yẹn gun òjò yàrá kan. Ó wá di pé wọ́n ní pé kọ́ kó kúrò ló wá sọ pé ní ilé ìjọsìn àwọn wọ́n ní pé káwọn máa practice nǹkan ńlá. Ló wá ní three bread and flat làwọn fẹ́ gbà. Wọ́n á ní jọ kí ló ṣẹlẹ̀. Àwọn ọmọ ọwọ́ tí ìjẹun kanú náà kọ́ tó ọ̀ṣọ́ nìyẹn pé káwọn máa practice ìkọ́ ńlá tó ẹni tó bá fẹ́ gbé ìdèyàn ńlá máa practice ìkọ́ ńlá ni. Ó ní wo kó bá practice ẹ̀ gbogbo owó péye tẹ́sí jẹun tẹ́sí láṣọ lára ilé rẹ̀ máa fi sọ owó ẹ̀ tán. Kò dáhùn. Ìgbà tó di pé wọ́n wá wa wàhálà ìwọ̀n lè sọ next one látàgbà tí owó wọn tó kọ́ ní ibẹ̀ tó fake life ò dáa.
1: Ẹ dáa ẹ ṣeun.
3: Kò dá kí lọ ṣàfarawé. Ká ṣe gẹ́gẹ́ bí nǹkan tí agbára wa bá gbé. Ká lè jẹ ní gíga láyé.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣe ìyá mi.
3: Àpá yín bọ̀.
1: Ẹ ṣe máa mi torí láti jẹun ẹ ṣe máa. Fake life ẹlòmíì iṣẹ́ tó ń ṣe ibi iṣẹ́ ọwọ́ ẹ̀ àbí iṣẹ́ tó ń ṣe tó yàn láàyò kákan gé pé láàrin oṣù kan owó tó ń wọlé fún ò fi bẹ́ẹ̀ pọ̀ ó rárá ń tiraka wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ilé tó ń gbé nígbà tí èèyàn máa san wẹ́ẹ́ bíi 2 million 1.1 million lọ́dún iṣẹ́ tó rẹ̀ ń ṣe rèé owó tó ń pa wọlé láàrin ọdún gan kò tówó lé a máa wá sáré eré a máa sá eré tí ò yẹ kó sá torí ìgbé ayé tí kò tí ì tó tó yẹ kó gbé tó ń gbé jẹ́ fi pé lè kásẹ̀ abala ẹ̀lẹ́ hello.
0: Pẹ̀lú ìfà.
1: Ẹ káàsán.
0: Ẹ kú ètò ìfà.
1: Ọlọ́run ló ń tò orúkọ yín àti ibi tí a ti ń pè.
0: Ọ̀pẹ̀lẹ̀ yóò ti dá
1: ìfà. Àmì Òdùmarè.
0: Sáyidi Ahmed ló bá ń sọ̀rọ̀ láti ìgbò wọn lè ti ṣe gbé dá.
1: Bàmí Sáyidi Ahmed.
0: Bẹ́ẹ̀ni sà. Kẹ̀rẹ́rẹ́ tẹ mú wáyì mo ní bàbá kan lẹ́gbẹ̀ẹ́ nígbà ìkọta
1: ṣe
0: ń gbèsè àbá yẹn ti ra láti 2001 báyìí bá fẹ́ jẹun á dẹ̀ rọra ògùn.

0: ẹ dákun ẹ jọ ariwo kì í ta kí ariwo máa ta hello.
1: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán.
0: Yes sir.
1: Mr. Femi.
0: Mr. Femi láti bo. Hello sir.
1: Hello.
0: Mr. Femi láti bo.
1: Láti sotu command ló ń sọ̀rọ̀.
0: Láti command.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ bá wa parí ẹ̀.
1: Pẹ́pẹ́ yẹn fẹ́ pọmọ. Àṣà ni ò jẹ́ o.
0: Àṣà ni ò jẹ́ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀daràn làṣà yẹn.
1: Abẹ́ ẹ̀ yóò burú gan. Adìyẹ ló máa ń kọ́mọ sí iwájú pẹ́pẹ́ yẹn ò kí ń kọ́mọ sí iwájú ni pẹ́pẹ́ yẹn máa ń kọ́mọ sí adìyẹ ló máa ń kọ́mọ sí ẹ̀yìn.
0: Ẹ ṣeun. Ẹ máa bá wa bọ̀ ẹ gbọ́ parí ẹ̀. Nígbà tí n bá sọ ìdáhùn òwe wàhálà ẹ̀ ẹlòmíì ni àmúdẹ mọ́ mi mọ̀ pé òun ni. Ọ̀rọ̀ àwọn àgbà ni. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Yes sir.
2: Mama Lawal láti òkè àrò.
0: Mama Lawal
2: láti òkè àrò. Bẹ́ẹ̀ ni láti òkè àrò. Bẹ́ẹ̀ni
0: ok ma.
2: Tọ́ba ní pẹpẹ ẹsẹ̀ pọmọ wa ni ọ̀gá dà ọ̀gá tó fi pọ̀ dà.
0: Ẹ ṣeun ẹ máa bá wa bọ̀ kí lẹ gbó sọ yẹn.
2: Mama Lawal láti òkè àrò.
0: Ẹ ṣeun tẹ ẹ bá gbà wọ́n ní tọ́ba ní pẹpẹ ẹsẹ̀ pọmọ wa ni ọ̀gá dà. Jẹ́ kí n máa kí àwọn tèmi. Ẹ̀gbọ́n mi tẹ́lẹ̀ ni wọ́n jẹ́ inspector ṣùgbọ́n nísìn wọ́n ti di ASP mopo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ dàgbà sí náà ni nínú iṣẹ́ tá à ń ṣe ta ni mò ń kí òun náà ni ASP Ayẹni Adétayọ̀ ẹ̀gbọ́n mi dáadáa kò ní bàjẹ́ fún yín o MC mopo. Ọ̀gá ọlọ́pàá tó tún ń ṣiṣẹ́ MC tí ń gbá máìkì mú wọn ní ọ̀nà kan wọjà ló mú ASP náà tí fi ń di máìkì mú tí ń ṣe MC tí ń darí ayẹyẹ mo kì í ẹ bá ń ṣètọ́jú ọlọ́pẹ́ jẹ̀lìlì gbogbo gíwá òkè àró kò ní bàjẹ́ jésù gíwá nù kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba mi dùnmọ̀ rẹ̀ ẹ kú àtìlẹ́yìn bàmí Fátúndé Ifáfunfun mo kì í o ẹ̀gbọ́n mi dáadáa tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe agbátẹrù abala òwe lẹ́sìn ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́ Ọláwálé Ọlánìran gbogbo Festac mi ò ní wá yín tì lágbára Elédùmarè àsìkò ti kó wa ní papá mọ́ra ṣùgbọ́n ẹ jẹ́ lọ sókè tí bá padà dé ká wá sọ ìparí òwe yìí ká máa lọ fún tọ̀sán tòní.

0: Alléluia. Ó sọ tẹlẹ ní orúkọ Jésù agbára tó se àṣeyọrí agbára tó wà lọ́yọ́ ó yá kó wọnú ayé rẹ bíbélì wí pé Olúwa mímí sí ènìyàn ènìyàn di àlàyé ọkàn mo pa ní àṣẹ ní orúkọ Jésù àní agbára tó ṣàṣeyọrí láyé agbára tó ń là lọ́yọ́ láyé ní orúkọ Jésù Olúwa kó gbé wọn Ìgbọ́wọ́lé agbára àti ìfàmìróyàn tó máa ń já gbangba tó máa ń dájú ọ̀nà tí kò fi ní sí agbára kankan tàbí mọ́ jẹ̀mú kankan tí ó di ayé rẹ lọ́wọ́ mọ́ ní orúkọ Jésù ayọ̀dẹ fún un. Mo ń gbàdúrà fún ìránṣẹ́ kan ní wákàtí àti ìṣẹ́jú yìí. Ohun ìgún, ohun ìpè láti inú ilé tán ti bí ọ. Tó ń ké tantan lórí rẹ pé kó o mọ jàjú ọ̀nà pé kó o mọ ṣe rere pé kó o mọ làlùyọ pé kí ìran rẹ mọ ṣẹ pé kí ògo rẹ mọ yọ ní orúkọ Jésù Olúwa kó silent yẹn wọ́n ní àgbámọ́lẹ̀ ni ti ṣẹ́ri àkànmọ́lẹ̀ ni ti kàn gbogbo agbára tó ń gba ayé rẹ mọ́lẹ̀ pé kó o mọ gbérí gbogbo agbára tó ń kan ayé rẹ mọ́lẹ̀ pé kó o mọ yọrí pé kó o mọ ṣe rere pé kó o mọ tayọ ní orúkọ Jésù kí agbára náà Mo wí bí wòlí Olúwa, ogun tó ń mìọ̀ bí kó kú, ogun tó ń mìọ̀ bí kó mọ́ sọnù mọ́ lọ́wọ́, ogun tó ń mìọ̀ bí kó sọkọnù, ogun tó ń mìọ̀ bí kíní àjò rẹ̀ dàrú, ogun tó ń mìọ̀ bí kí gbogbo nǹkan tán fún ọ, bí o ti gbọ́ mi lónìí ní orúkọ Jésù, iná kò jogún náà. Afẹ́fẹ́ gúúsù tó ń fẹ́ ìnira, afẹ́fẹ́ ìwọ̀ oòrùn ìlà oòrùn tó ń fẹ́ ìnira, afẹ́fẹ́ ìlà oòrùn tó ń fẹ́ ìnira. Afẹ́fẹ́ àríwá tó ń fẹ́ ìnira sí ayé rẹ lónìí mo pàṣẹ lórúkọ Jésù Olúwa dá iṣẹ́ wọn dúró. Ẹnìkan gbó mi mo wí bí wòlíì Olúwa. Òní ni ọjọ́ Monday ogun tó lòun fi ire àti àṣeyọrí rẹ ṣòfò lọ́sẹ̀ yìí iná kò jogun náà. Níbi gbogbo tó mi dé mo wí bí wòlíì Olúwa. Mọ́ jẹ̀mú tó sọ pé wàá ké fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n òní rẹ nìkan kan dáhùn lórúkọ Jésù má jẹ̀mú yẹn kó jóná ọ̀nà ńlá fún ọ Jésù Olúwa wa àmì ìgbéni fún wòlíì tó wí nígbà tí ọlọ́run wí ọ̀sẹ̀ yìí double anointing prayer ni ọjọ́ Thursday a fi gèlè wa àti fìlà wa gbàdúrà gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ní gèlè lọ́wọ́ tẹ́ ẹ ní fìlà lọ́wọ́ ẹ máa béèrè fún ojú ayẹyẹ a wà pàdé ní ọjọ́ Thursday pẹ̀lú gèlè àti fìlà àwa anointing gbogbo gèlè yín àti fìlà yín mọ́ jẹ̀mú Olúwa ni Olúwa ní ìránṣẹ́ mi gbọ́ sọ fún gbogbo àwọn obìnrin tí wọn bá lórí ọ̀fẹ́ àti gbọ́ ẹ báyìí kí wọ́n pàdé èmi ọlọ́run ní friday tó gbẹ̀yìn oṣù karùn-ún ní 2026 ìyẹn friday tó ń bọ̀ yìí gbogbo obìnrin pátápátá obìnrin nìkan a ó jọ pàdé ní cc anointing with fire a ó jọ gbàdúrà papọ̀ lórí àṣeyọrí àti àlùyọ àwọn ọmọ wa kí agbára kankan mọ dì lọ́wọ́ tó bá di sunday a fẹ́ gbàdúrà fún àwọn ọmọ kéékèèké ó dèrè ọmọ ní orúkọ jésù ohun tá a fẹ́ fi gbàdúrà lónìí náà ni pé olúwa tú àṣírí ohun gbogbo tó pamọ́ nípa mi àti àwọn ọmọ mi àti ọkọ mi ìyàwó mi business mi let me tell you something today àwọn àṣírí kan wà tó jẹ́ pé tó o bá mọ̀ ìran rẹ lè mọ́ ṣẹ àwọn nǹkan kan ń bẹ pé tó o bá mọ̀ ogun lè borí ẹ ohun tí wọ́n ń pè ní àṣírí òun ni tí ẹnìkan kan ò mọ̀ tàbí tí ẹnìkan mọ̀ tẹlòmíì ò mọ̀ nínú àṣírí ni ìṣẹ́gun wà nínú àṣírí ni òmìnira wà nínú àṣírí ni ìgbédìde wà nínú àṣírí nìyẹn tí mo bọ́ lọ́wọ́ ikú òjijì olúwa tú àṣírí ìjìnlẹ̀ kan fún mi lọ́jọ́ kan ọmọkùnrin kan ń bá mi rìnrìn àjò ìránṣẹ́ ọlọ́run ni ọmọ mi ni olúwa ní sórí bó ṣe ń wòye o mo fẹ́ sọ àṣírí kan fún pa ẹ̀ ó ń fi kú lépa rẹ̀ sórí àwọn èèyàn kan wà láyìíká rẹ̀ wọ́n ń bọ ọrẹ́rìn wọ́n ń ṣe ọ̀yàyà sí ẹ wọ́n ń bẹ wọlé wọ́n ń bẹ jáde ìwọ rò pé èèyàn ni wọ́n ẹranko ni wọ́n ìkà ni wọ́n apanirun ni wọ́n ajẹnirun ni wọ́n adánilóró ni wọ́n aṣeninijàǹbá ni wọ́n bí o ò bá gbàdúrà kí ogun wọn ṣẹ́ kí ìmọ̀ wọn daṣán èèyàn kàn wà lójú kan bí adágún odò tàbí kán dá ẹ̀mí èèyàn légbodò ayé tá a wẹ ayé àṣírí ni o àwọn nǹkan kan ń bẹ tí ò gbọdọ̀ pamọ́ o gbọdọ̀ mọ́ o gbọdọ̀ gbọ́ ẹjẹ́ agbọ́n tí ìwé lúùkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún ẹjẹ́ agbọ́n tó sọ yẹn.
1: Nítorí kò sí ohun tí ó pamọ́.
0: Nítorí kò sí ohun tí ó pamọ́.
1: Tí a kì yóò fi hàn.
0: Tí a ní fi hàn.
1: Bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó pamọ́.
0: Bẹ́ẹ̀ ni kò sí ohun tó pamọ́.
1: Tí a kì yóò mọ̀.
0: Tá a ní mọ̀.
1: Tí kì yóò sì yọ sí gbangba.
0: Kí làwọn nǹkan tó pamọ́ pa rẹ táyé fẹ́ fi pa ọ́. Kí làwọn nǹkan tó pamọ́ nípa ìrìn àjò rẹ táyé fẹ́ fi mú ọ. Kí ni àwọn nǹkan tó pamọ́ nípa ayé rẹ tó gun fẹ́ fi borí rẹ. Ẹ jẹ́ agbọ́n tí ìwé m Matthew ori kewa ese 26 ikere de logbon e ja gbon to so yes
1: nitori
0: na
1: e ma foya won nitori ti ko si ohun
0: ti abo
1: ti ki yo farahan
0: ti o ni farahan
1: be ni ko si eyi ti o farasin
0: be ni ko si eyi to farasin
1: ti a ki yo mo
0: e gbon mi daada olufe ko si nkan ta abo ti o ni farahan ko si to farasin ti a o ni tusita oluwa ni so fun o pe awon asiri kan be to gbodo mo ninu ose yi iran re gbodo yato agbodo tu asiri fun o nipa iran tabi ala awon nkan kan gbodo sele ti o tu asiri pe awon kan lepa re fun ibi nipa asiri oni asoru si bo lowo ku lati odo mode kai eja gbadura yi e pe oruko jesu le kan oluwa si mi loju emi gbogbo nti awon kan toju pa mo nipa aye mi nipa awon omo mi to le mu ipalara tabi ifaseyin wa oluwa tu asiri e fun mi mi o modi to oluwa fi ni ka gbadura yi o sugbon gbogbo eyan to ba ti gbo mi egba e ma so pe jesu ohun to pamo ni ikoko ohun ti okunkun fi pamo ohun ti awon aje fi pamo ohun ti ore fi pamo to fe da mi pada seyin to fe da emi mi legbodo to fe paye mi lara asiri e ma tu e ke gbogbo eyan ohun to wa ninu okokun ti won fi n ba mi ja ti won fi n yo mi lenu ti won fi n ni mi lara oluwa tu asiri e fun mi e pe oruko jesu le kan oluwa si mi loju la oju emi mi oluwa la oju emi mi oluwa la oju emi mi gbogbo n ta fe pamo gbogbo n ta di pamo ebo ta ru pamo etutu ta se pamo nitori ati bori mi nitori ati gbe mi nitori ati da mi pada seyin nitori ati so mi de ni boji oluwa tu asiri e e pe oruko jesu nibi okokun aye ti won tin se pade odi lori mi olorun tan imole nla sibe oluwa tan imole nla e wa mo gbadua oju emi mi la iye mi ma si asiri okokun ma tu asiri ore ika ma tu asiri iya ika ma tu asiri egbe ika ma tu asiri aburo ika ma tu asiri iyawo ika ma tu asiri oko ika ma tu gbogbo awon to wa layika mi ti won ji agbode gba ibi ti won ji afogun jani afiji jani oluwa tu asiri won gbogbo eni to gba agbara ninu okokun lati pa aye mi lara loruko jesu oluwa tu asiri won tan imole ilaye mi ka o gbogbo eyan gbadura oluwa tan imole ilaye mi ka imole olorun ma tan imole oluwa ma tan sinu aye mi oluwa tan imole ibo ni okokun farapamo si lati je mi niya oluwa tu asiri won ibo ni ota farapamo si lati se mi nibi oluwa tu asiri won jesu oluwa wa mo gbadura fun oloruko jesu gbogbo bi ti ota farapamo si lati je oniya asiri won ko ma tu ni oruko jesu gbogbo bi ti okokun farapamo si lati se oni bi asiri won ko ma tu gbogbo bi ti ika eniyan farapamo si lati darin ajo reru loruko jesu asiri won ko ma tu akori pe ohun ikoko ti oluwa ni ohun to ba fi han wa ni ogun wa ati awon omo wa gbogbo ise ti won se lodi nipa re ninu okokun ni ikoko loruko jesu olorun ko tu asiri e oluwa tu asiri e akopi asiri oluwa nbe pelu awon eniyan re mo so loruko jesu tori pe o je omo olorun ipinu ti okokun ni fun o asiri re ko tu oluwa ko yi danu aye o ni mu oloruko jesu won ni mu omo re won ni mu oko re won ni mu yawo re ogun o ni bori e o jesu oluwa wa ami gele re mo gbadura si fila re mo gbadura si olorun emi loju ayeye kan to ba ti di ni ojo thursday e mo mu bo ninu adura laarin ago mejo si ago mejila oluwa ni iranse mi e ya friday soto friday ose yi obere nikan to ba n gbo mi bayi ji ajo pade ni ale friday laarin ago mokanla le si ago merin daji oluwa ni ka gbadura o fe ja awon ede kan o fe tu awon ede kan o fe ba awon mojemu kan je o fe mu awon word ati ise okoko kan kuro ninu aye re mommy is program thursday mommy is program friday loruko jesu eyin mama mama won yi aye oni fomo da oloro iran awon mo re o se jesu oluwa wa bi e se de church re o ni aro thursday ni soru friday e locate abule egba tabi fagba e gbe okada olaniyi last bus stop adetola road church baba adefisoye to wa niwaju oluwa eyin ara ogun state legbamadia ijaye power line baujosun kola alakuko eni gbabe wole e gbe okada adetola road church baba adefisoye to wa niwaju oluwa oluwa ran mi si enikan mo wi loruko Jesu
1: ah
0: a ti panabo titan kolorun to ja fun gbogbo eni to fi ku dode awon omo re gbogbo eni to fi ku dode oko re eni to fi ku dode iyawo re ni oruko Jesu ofa kuko ba awon eyan ti eni mi kasi o olorun ko sa won logbe ori re o ni gbabodi Jesu oluwa wa safe number yi pelu prophet Michael Adefisoye send the prayer request si wa ni ori WhatsApp pe wa sori e lese kese a gbadura fun o si ri owo iyanu olorun ninu aye re number na ni eleyi 08085609702 ma message mi ni WhatsApp lese kese to ba n gbo mi ni igba kokko ma pe mi sori number yi ki oro ase jade si o tun gbo number yen lekan si 08085609702 tun gbo lekan si 08085609702 loruko Jesu o ni so ekun loruko Jesu o ni nibanuje loruko Jesu ofa o ni ba o ire odi o ni se lori e o Jesu oluwa wa amen oluwa so wi pe ki a gbe ipade itusile olojo meta kale gbogbo eyin te nilo deliverance patapata e je ajo pade ninu adu ojo meta 72 hours marathon prayer o ma bere ni June 4 si aro Sunday June 7 gbogbo awa ta fe nipa atepe ninu deliverance prayer yi e je ka bere si ni ma foruko sile o nbo lati Abuja lati Port Harcourt lati Oyo lati Osun lati ilu Oyinbo lati inu Eko ati agbegbe re e bere si ni ma message wa ke ma register oruko yin pe e nbo ni deliverance prayer o need lati mu nkan kan wa ju igbagbo re lo eni to fe wa ba pade ninu adu ojo meta itusile yen yo bi aye re wo yo si down ohun gbogbo ti aye re npo gbe fun ni oruko Jesu amen se ranse yi nilo iranlowo re ni akoko yi nitori awon itesiwaju to n ba ise ranse yi lowo bi oluwa ba fi si olokan lati so sinu se ranse yi tabi lati sanda mewa sibe o ma ri owo olon ninu aye re be ni ogo re yo yo o ne kabamo be ni aye re yo tesiwaju aka number wa leleyi te mo ba wa fi owo si gbogbo eyin te fe gbe owo Moses soke gbogbo eyin te fe partner pelu se ranse yi yala losu lose tabi ni gbogbo akoko ti emi olorun ba ti mi si o pe je ki n gbe owo Moses soke aka number te mo fi si leleyi o 38 02 03 40 72 38 02 03 40 72 38 02 03 40 72 Echo Bank Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Echo Bank Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Bi Olorun ti lu o pe ki ogo se iranse imo ku aye re o ni ku iran re o ni ku ofa o ni ba o gbogbo eyin te n gbe owo Moses soke fun radio program fun gbogbo awon eto lati mu ki se iranse itesi waju aye yin o ni lole iye kiye ti Olorun lu o lowo lowo to send loni send lola send ni pari osu send ni gbogbo ojo e 1 billion fold Oluwa yo so pada fun o ni se lasan o amen.
1: Ipàdé àdúrà ìṣòro fún gbogbo obìnrin.

0: bajaru la gome san si agome kan la aro ibi ipade adura ni number 10 salami street amishore bus stop mero lagos me kun alaye ele pe awon number yi 08102355172 tabi 08147361928 jesu nreti re o tete ma bo jesu loluwa o
1: je ka gbadura orire
2: oluwa mo duro mi o da duro o soro mi o da soro won bi mi pe ta lajo duro mo ni agbelebu ni ati agbara ku ati ajinde jesu won ni so ti tan mo ni o tan o mo ni pe awon baba baba ni niwaju pepe mo ni idi ni ye ti mo fi le soro bi akin mo wa soro bi woli eyin ti omo yin ba idiwo pade tori pe ko mo ba toju yin e sami eyin mama yi bi oluwa ba pe wa ni toto
3: oruko jesu
2: idiwo ye dopin loni
3: ni jesu
2: o ti sami ami abi amama la le gan ni idiwo ye tope
3: ni jesu
2: eni ba tu pe idiwo dide si omo re nibi kibi to ba wa bayi iku o pa eni na
3: ni jesu
2: o ye laju ka wo mi na oja yan si bibi igba to fe fi si mi ni ori omo re yo se rere
3: ni jesu
2: maja ka me ti ami to alegbe ba ti gbe ti ami o lo ni aso tele ye omo re o dide
3: amen
2: yesu omo re oni saru e
3: amen
2: o ya baba isami iku omo oni to si
3: ni jesu
2: mama isami iku omo oni to si
3: ni jesu
2: omo re ma toju e
3: amen
2: ewu ami to se omo re ma toju e
3: amen
2: omo re oni to mo so
3: amen
2: omo re oni to ma danu
3: amen
2: ai se poli tanta pokali e o di maje mo di ase olodun to ni agba olodun to ni pa olodun to ni ase olodun to ni maje mo olodun to gbe bi giga mo so ni oruko oluwa adi ogo lori omo re won ni si danu
3: amen jesu
2: ta lo sami se leyi laarin omo re ma tayo
3: amen jesu
2: eyi baba wa waju pepe je ki ngbu ami eleyi omo re ma dolu omo
3: amen jesu
2: iya to je ye sami omo ma gbon yanu la
3: amen
2: o gbe yi ta nbe nu ahamo ni bi bi e to sami to lagbara omo ma mu e ku nbe
3: amen jesu
2: eyi ti egun ki je ka ra le fun yin ni dile yin egun yen ti o le je ko ma ra le fun e o ya na oje yen sibi eni to fe ko ma ra le fun ni aja ni ko yi ni ma e ma godo eyi to ma ti ra fun be te to fe ko ma lo ra le fun ni america london canada o ya ko sami eleyi egun ti o ni je ko ma ra le fun e
3: oruko jesu
2: egun yen pare lori e
3: ni jesu
2: bẹẹni kori
3: amen
2: asagori ẹ
3: amen
2: asagori ẹ
3: amen
2: iwọ tó ń jẹun ọmọ lọwọ obìnrin ni kò sàmì wọn ní ṣí ẹ lọwọ
3: amen
2: níbi àwọn jí ọmọ wọn ní ṣí ẹ lọwọ
3: amen
2: o ti rí bẹẹ
3: amen
2: asagun
3: amen
2: ogbó ní fọlùkọ
3: hallelujah
4: àdúrà yìí máa tẹ̀síwájú lórí afẹ́fẹ́ lálẹ́ òní lágbà ọlọ́run lórí facebook prophet ọláwálé ìsìkẹ tó bá ti tẹ̀pù ẹ̀ á rí ọ lọ sórí péèjì wa ó rí àdúrà wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹjì prophet ọláwálé ìsìkẹ. ṣùgbọ́n ìpàdé agbára kan ó lọ lọ́wọ́ tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ wednesday à ń pè ní interdominational prayer gbogbo ìjọ ló ń wábẹ̀ o jẹ́ mùsùlùmí ni o jẹ́ kérúbù ni o jẹ́ ẹni gbogbo ìjọ bàbá wa rìdíìmù nípa gbogbo wọn náà máa ń fara nígbẹ́lẹ̀ ní ọ̀tún láyé ó máa ní agbára o aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá la máa ń parí àǹfààní ó wà fún ọ èmi àti òjò ríra lójúkojú ń gbàdúrà pẹ̀lú ẹ àṣírí ogun tó ń jà yóò tú ó sì gbọ́ ọ̀nà àbáyọ ọlọ́run ṣe bẹbẹ bíi tàtijọ́ o tó bá ti dé abúlé ẹ̀gbá àbí ilé epo bus stop àbí ní mìíràn bus stop mẹ́tẹ̀ẹ̀ta kò síbi tó o lè gbà wọlé bóde jẹ́ kọ́mándì ló wà ibẹ̀ náà ló gbà wọlé tó o bá ti gbé ọ̀kadà sọ pé kẹ́ lìdí ẹ lọ sí ẹkọ̀rọ̀ road ọlọ́ta captain anisẹ́rẹ́ bus stop ẹkọ̀rọ̀ road ọlọ́ta captain ní anisẹ́rẹ́ bus stop nọ́mbà wa rèé 081 02 35 51 72 o le pe mi bayi mo fi igbale dola o yo si da fun o
5: agbara ki ba ti agbara oluwa akon wi pe lori oke si oni ni tusile ni wa obadaya ori kini ese keta dilogun olorun 1930 olorun awon baba wa tun ti de gege bo se man se ni jo CAC Queensland ipade adura lagbara to ma n waye ni gbogbo ojo Wednesday ni bi ti adura agbayo ri tin san bi ara ogun ise ile nja gbogbo ni obi ni je lo nda layo bibeli wi pe enikeni to bere yo ri gba oni bi eyin ba mo bi ati fi egun rere fun awon omo yin melo melo ni baba yin tin be ni orun yo fi fun enikeni to ba bere lowo re Matthew orikeje ese keje si sale wa be le da restaurant ni bi ti adura tin gba wa bere ohun kohun to ba fe lowo baba re tin be ni orun ni bi ti ran woli ko si awon eniyan sebe iwewe orikokan dilogbon ese keje dilogun woli olawale ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lori sirisi ni gbogbo ojo Wednesday ni o ni gbogbo ojo ojoru laago mesan si aago mokan laaro ibi ipade adura ni number 10 salami street anishore bus stop mero lagos fun ekun alaye ele pe awon number yi 08102355172 tabi 08147361928 jesu n reti re o tete ma bo jesu loluwa o
6: from lagos this is
7: your

ajaga to le ju ninu irin ajo eniyan o ni ajaga te eniyan o mo bo se bere be yan ba rin ninu irin ajo aye ti o mo bi irin ajo yen se bere tabi bi ogun yen se bere o ma nle gan ke eniyan wa ninu ahamo ko ma mo nkan to ha o o ma je ki aye su eniyan ti awon oyinbo n pe ni frustration aye ma su eniyan ni eniyan o ni madu agba eniyan o ni mo nkan to fe se bi owo ta ba ha eniyan mo bi owo aye ba ha eniyan mo bi eniyan ba wa ninu ahamo lile o ma n je ki eniyan ko damu gan ile israeli won gba aso tele lenu isaiah pe awon eniyan ti a ja lo lele leyi nu isaiah chapter 42 ni verse 22 o ni awon eniyan ti a ja lo lele leyi nitori pe won kan saari wipe aye oruje awon gbogbo nkan o lo bo se ye ko lo lorun wa so fun o pe won ja won lo lele won gba nkan to ye ki won fi saye won lowo won ohun ti won gba lowo e eyi to da irin ajo eru baba mi gba pada fun o lalẹ yi ekalẹ ẹkọ ataro ẹkọ iṣẹ oni oni ọlọ si oru ọjọ aje to gbe ọwọ ọjọ iṣẹgun o n lọ nínú agbára ọlọrun mo fi ọ lé jésù lọwọ baba ri nkan to mọ n pade ẹ lóru ti mọ n da irin ajo eru agbára ọlọrun ko tu ọlẹ baba ri ipa kan èyí tó máa ń jẹ́ kí ní àjò orú ẹ kó le lórúkọ jésù olùgbàlà kí ọwọ́ ọlọ́run kó pa á lórúkọ olúwa iṣẹ́ ọ̀tá kó parẹ́ iṣẹ́ òkòkò kó parẹ́ iṣẹ́ ayé kó parẹ́ iṣẹ́ adáhunṣe lórí ayé rẹ kó parẹ́ lórúkọ bàbá tọmọtẹ̀mí mímọ́ ọwọ́ ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ yóò dẹ̀ dára fún ọ láti alẹ́ àná ni mo ti bẹ̀rẹ̀ tí mo dẹ̀ ń sọ fún ọ ṣùgbọ́n mo gbà ọ níyànjú pé tó bá ti jẹ́ pé ò ń gbọ́ mi wá báírò àti ìwé sọ́dọ̀ so that ó máa lè máa kọ gbogbo nǹkan tí mo wí lẹ̀ kì í ṣe gbogbo nǹkan náà lèmi náà lè máa kọ ọ lẹ̀ kó lè rekọ́ọ̀dù ẹ̀ sórí fóònù bó ṣe ń gbọ́ yìí kó kàn gbọ́ ọ̀rọ̀ mi kó dẹ̀ rekọ́ọ̀dù ẹ̀ kó ba lè padà gbọ́ nígbà tó bá yá torí gbogbo àwọn nǹkan tí mò ń sọ wọ̀nyí abẹ́ èmi sí olódùmarè òun ló wà níbẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ gbé omi sínú ìrì alẹ́ yìí a ó jọ sọ̀rọ̀ wòlíì rẹ tún fàdúrà sí ọwọ́ nílọ́sọ̀ fẹ́mi dànẹ̀ olótúnbẹ gbàdúrà lálẹ́ yìí pé ọwọ́ ayé ò ní ká ọ ipá ìṣù ò ní lágbára lé ọ lórí ipá ọ̀tá ò ní lágbára lé ọ lórí gbogbo ọ̀nà tí òkòkò ń gbà

rara owo ta ni nu igba mi nkan ti mo ma n saba pariwo oni wipe ko da keyan ma mo ilana aye yi ko da keyan ma mo bi aye yi se n lo bo ba mo bi aye se n lo wa jiya bi eni ti o raye wa to ba mo bi o se le gbonu aye yi to ma ni itumo wa jiya laye yi bi po ori aye wa ijo modi ti awon elomi fi wa doctor san stiraka ti tiraka won oyo ni ojo ti mo gbo pe awon ogun kan wa ti won pe ni quiet desperation eniyan kan ma fe a ma tiraka ko de ni mo idi ti gbogbo nkan fi duro lowo e ko ni le salaye a kan discover pe nkan duro lowo mi se ka ni nkan o lo bo se ye ko lo ohun a kan mo be pe nkan o mo sugbon ko le salaye nkan to fa ti ko fi lo bo se ye ko lo ko le salaye pe nkan to fa ti aye o fi duro lele o ni mo so fun o latana bo ba ri idaduro to le ko mo wi pe agbara kan wa ti mo danyan duro agbara kan wa ti mo ti yan mole agbara kan wa to je wi pe bi won ba arrest eniyan wa de danyan duro idaduro aye ko ni ko mo sise wa ko ri wi pe aye o kan bara dogba ni idaduro aye ko ni ko mo woso wa ko ri wi pe aso o bara won lorun enu idaduro aye ko ni ko ma loko wa ko ri wi pe o gbadun igbeyawo ye ni wa wa ma bere pe be eyan ba ti e dawa na o da so ri bi a ba ti eniyan mole o le ni omo o le ni gbogbo nkan sugbon iran lowo ma sake fun eniye melo ni eyin ti e lo te o ri iran lowo aleyi ejo egbo ohun ti mo so fun yin oruko jesu olugbala agbara oro yo ja fun o ati mole aye buru gan bi won ba ti eyan mole o buru gan won le ti eyan mole keyan ma de ri owo na laye eyan le ma taja bon ba ti mole ko ni rere ni de ise yen a kan discover pe ohun sise ohun ori nkankan awon melo ni opolopo awon eniyan to kan jade to je pe bi won se jade na ma pada wole owo ti won ti mole niye melo ni awon eniyan to wa iran lowo ti won rin kiri ti won pade iran lowo ese ti won ti mole niye melo ni awon kan to je pe bon pate won ni ta nkan to ni tumo ori ti won ti mole niye ko si eya ibi tan le ti mole ninu aye eniyan mo de so fun won lale ana pe bo ba ru ofin emi tabi ofin aye won kiri iyan ti mole mo wa so fun won pe bo ba ru ofin aye ni olopa to ma fi muyan to ma fi ti yan mole aye ni olopa ti e lara won mo salaye fun elana mo ni bo ba ja ofin aye tabi to se nibi kan ti won gbe ese pe ipe ye ba fe fara won ti ipe ye ba tin sise laye e igba ye o lo ma ri olopa to mu o ba ti ri ti epe sise laye e ko mo wi pe nkan kan ti ota pe to ba tin sise laye e igba ye lo ma ma foju ko wa lantakun mo wa so fun o pe o wa lantakun kò bí ọlọ́pàá ló jẹ́ atú àṣírí ogun ayé ni gbogbo bá ń jà ọ́ lábẹ́lẹ̀ tó dẹ̀ mọ̀ gbogbo ń jà ọ́ owó alátakò ló máa tú àṣírí ẹ̀ pé ó wà nú àtìmọ́lé kan o ó wà nú àtìmọ́lé pé wọ́n lè fèpè báyìí ṣeré kó dẹ̀ máa ṣẹ́nu ayé rẹ̀ kó má mọ̀ wà á kọ̀rí pé wà á fojú kò wà alátakò ni tó bá wà nínú àwọn tó ń fojú kò wà alátakò alẹ́ yìí jẹ́ àjọ gbàdúrà alẹ́ yìí ó ní nǹkan ṣe fún mi gbogbo ẹ̀yin tí mo béèrè lọ́wọ́ yín pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ lákòjọ tí mo ní kẹlẹ̀ gbómi sínú èrè alẹ́ yìí ó lẹ máa fi gbàdúrà sáàmù tẹ́ máa kà leléyìí ó fojú kò wà alátakò tàbí iṣẹ́ òdo lọ́wọ́ gbọ́ mi dáadáa ọfà owó alátakò ò da rárá bó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láyé ẹ̀ wà á kàn rí pé ó ní àkójọ ni bí ọlọ́pàá tán pè ní òwò alátakò bá mú ẹ ọwọ́ yẹn kò tún kó nǹkan gidi jọ mọ́ bó bá mú iṣẹ́ ẹ iṣẹ́ yẹn kò tún gbé nǹkan gidi ṣe mọ́ bó bá mú òwò ẹ wà á kàn discover pé gbèsè ló ń jẹ nídìí òwò yẹn bó bá mú ẹ lórí wà á rí pé wọn ò ní fi nǹkan rere lọ mọ́ tó bá jẹ́ pé ọwọ́ ló fi kó wà á rí pé ọwọ́ yẹn ò kó nǹkan rere jọ mọ́ wà á gbọ́ ilé ibi tó bá ti forí kó wà alátakò ó ní ṣe pẹ̀lú àdúrà tèmi àti ẹ fẹ́ gbà lónìí tó bá jẹ́ pé ojú ọ̀nà ni tó ń rìn lọ tí àwọn ènìyàn dẹ̀ pọ̀ tó ń rìn lọ
lo nibe gba mi gbo to ba ti le sele si o ati pade olori o ma le gan ati ri eni se lori o ma le gan wa ko discover pe gbogbo awon to fe se lori ngbagbe tabi ke ko je wi pe awon to fe se lori awon gangan o ni ni lowo de bi pe won ma ran ti e si rere to ba je wi pe aarin ile o lo ti fi nko ma wi pe agbara kan wa ninu ile ye ti ko le gba ko ni akojo tabi ko mo kan.

kò bá yàn mọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó lè fi yèsí nìyẹn ṣùgbọ́n bó bá jẹ́ wípé ó fojú ko lẹ́ẹ̀kan ó tún rí mọ́ kó mọ̀ wípé ó gun ya ò tí ì gbinlẹ̀ tílẹ̀ ṣùgbọ́n èyí tó fojú kó yẹ náà ó ti ṣe iṣẹ́ kan.

wọ́n pe owó aláǹtakùn mú ẹ aláwọ̀ yóò ní jìnà sí ọ wà á máa lálà bó ń rìn lọ ò débi tó ń lọ kó ti mọ̀ wípé ọwọ́ ayé ló parapọ̀ sí ọ lórísà tó bá jẹ bẹ́ẹ̀ àti rí nǹkan kó jọ ó máa le solution lálẹ́ yìí ó ní kó tẹ́tí sí bẹ́ẹ̀ ni kó tẹ́tí sí ni lálẹ́ yìí torí ọ̀rọ̀ yẹn kò ṣe é sọ lórí rédíò ṣùgbọ́n lálẹ́ yìí gbogbo ẹ̀yìn tá ẹ ní fọ́tò tẹ fọ́tò start lọ́wọ́ ẹ jọ ẹ ka àwọn sáàmù yìí lórí ẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ ni.

0: 2, Psalm number 18, Psalm number 19, ati Psalm 21. Psalm bẹ̀rẹ̀ yẹn, olùmọ̀ta sí omi tó gbé sírì, àárọ̀ kùtùkùtù tó bá ti ń jí lọ, omi ẹ̀ máa fi fọ ojú ẹ̀, ojú ẹ̀ ló máa fi fọ̀, ẹ bá àtakò tí máa ń da ìrìn àjò mi rú, ẹ máa gbà wí, orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́, tó bá wá jẹ́ pé constantly ló ń forí kò wà látakò rẹ̀, ìyẹn ti di ọ̀rọ̀ tèmi àti àjọ sọ, ó lè bá mi sọ̀rọ̀ lórí ìpè, kì í sọ̀rọ̀ orí phone, àbí kò pàdé mi ní ọjọ́ Friday. Ó yá mú fọ́tò ẹ jáde, mo wí lórúkọ Olúwa, ọfà tó bà ọ́ tó ní kó lóore máa wọ̀ ọ́ láìsí ọlóore, ọfà yẹn jáde lára ẹ, ọfà tó bà ọ́ tó lé ìrànlọ́wọ́ jìnà sí ọ, ọfà yẹn jáde lára ẹ, ọfà tó bà ọ́ tó dẹ́ kí nǹkan kó dàrú nínú ayé rẹ, ọfà yẹn jáde lára rẹ, mo pe orí ẹ jáde, ó yá sọ pé orí mi ò gbọ́hùn Olúwa, jáde ní àtìmọ́lé tí wọ́n ti ẹ̀ mọ̀ tó mú kó lóore máa wọ̀ ẹ láìrí nǹkan ṣe sí ọ̀rọ̀ rẹ, ó yá sọ bẹ́ẹ̀, wá mú fọ́tò ẹ lálẹ́ yìí, wá wá kà àwọn sáàmù yìí sí lórí sáàmù yẹn, dọ̀ mú fọlọ́run bẹ̀ ọ́ kò ká sí lórí Psalm 45, bẹ́ẹ̀ ni ká sí lórí sáàmù ẹyọkan yẹn, òun náà ló máa kà sí lálálẹ́ Psalm 45, tó bá jẹ́ pé ó wà ní orí platform tí àwọn èèyàn fi ń gbàdúrà àárọ̀, òun náà ló máa kà sí Psalm 45, Olúwa gbogbo ọfà tó gbà mí tí ò jẹ́ káyé mi ó yanjú, tí ò jẹ́ kí n rẹ́ni ràn mí lọ́wọ́, ọfà yẹ kó jáde lára mi, àláfíà fún ọ bó o ti ń wọlé lọ sùn, ogun ayé ò ní borí ẹ, má gbàgbé pé mo sọ fún ọ pé àlá tó o bá ńlá nínú àdúrà yìí, àlá yẹ òun náà ló máa sọ fún mi, mo dẹ̀ sọ fún ẹ̀yin tí ẹ bu iyọ̀ lánàá pé iyọ̀ yẹ ẹ máa bù sí orígun ilé yín pẹ̀lú àwọn Psalm tí mo pè fún yín lánàá, Psalm 24, Psalm 44 àti Psalm 84, èyí tó bù sínú yẹ̀pẹ̀yẹ tó dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀yẹ ọ̀la la máa lò, àyàfi tí ò bá darapọ̀ mọ́ ilẹ̀ yẹ̀pẹ̀ olókù, Ọlọ́run yóò gbé ìrànlọ́wọ́ dìde sí ọ níbi tó fi ọkàn sí, Psalm tó máa kà sí máa sọ fún ẹ lọ́la, láfíà fún ọ, orun ayọ̀ ló máa sùn, má gbàgbé pé Olúwa sọ wípé kí n bèrè ọrẹ lọ́wọ́ ẹ, ọrẹ 700 naira ilẹ̀kùn tí mo ti kà tipẹ́tipẹ́ tí ò sí, Olúwa fún mi ní kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ìrànlọ́wọ́ níbi tí mi ò fọkàn sí, Olúwa ní pé òun máa sílẹ̀kùn ìrànlọ́wọ́ níbi tẹ́ ẹ̀ fọkàn sí, fún àwọn tó bá gbọ́ràn ṣe torí ọmọ ẹ tó ti dàgbà yẹ tó ń wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́, ó mọ ẹbọ tó máa rú tó máa yí nǹkan padà fún ọ, àláfíà fún ọ, kò sínú account tí wọ́n pè fún ọ 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì ẹ tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6 1 4 2 0 8 3 8 7 2 bọ́lẹ̀ kan sí 6 1 4 2 0 8 3 8 7 2 OB Daniel Olúfẹ́mi Ọmọláfẹ́ o ní orúkọ àkáǹtì yẹn kó pe nọ́mbà yìí kí n fi gbàdúrà fún ọ 0 8 0 29 30 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0 8 0 2 8 6 1 2 2 Ati gbogbo yin tan foriko wa latako ma le so nkan te ma se fun yin orun ayo lo ma sun wa de jiji isegun. God bless you.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5
3: Station with a voice for entrepreneurs.

0: ministry.
1: Mo ti kàyà ní ẹ lórí.
0: I repeat
1: it here now.
0: You repeat that yesterday well.
1: Ẹ wá fi yọ sómi.
0: You will ask to water.
1: Ẹlẹ́ ilẹ̀ sá
0: o. Before it stops.
1: Wà wá bá mi wá oyin díẹ̀.
0: You get a little honey.
1: Wà fi si.
0: I told you.
1: Wà wá pàṣẹ.
0: Then you decree.
1: Bí oyin bá dúró.
0: Before it stops.
1: Àwọn ìrà máa ń wà.
0: As we look for
1: it. Ní wíìkì yìí.
0: This week.
1: Ẹ̀yin aláàánú.
0: All my helpers.
1: Ẹ wá mi kàn.
0: Locate me.
1: Ẹ jẹ́ ń gbé àwọn ẹlẹ́rìí wọlé.
0: Mo
1: fẹ́ lọ sójú iṣẹ́. Wòlíì Samueli Adébáyọ̀ Òjó Bàbá
0: Ọ̀tọ́rí
1: ni orúkọ mi. Orí òkè ògo
0: Friday
1: yìí
0: o
1: la máa bẹ̀rẹ̀. Arábàlẹ́gẹ̀ Egedúzà Abánedéléjì ọjọ́
0: Friday
1: Olúwa ló sọ ẹnu rẹ̀ ni ó wí. Ṣẹ́rí gbogbo ìtẹ́ wà ní ṣàgámù. Ẹ ò rí mi
0: lánàá.
1: Olúwa ti sọ̀rọ̀ o.
0: The Lord has spoken.
1: Lórí ọ̀rọ̀ yìí
0: o. Over your case.
1: Olúwa wípé
0: ó
1: ń gbọ́ àdúà.
0: He has had your prayer.
1: Ẹ̀yin ará ìjẹ̀bú òde.
0: Ìjẹ̀bú òde.
1: Ẹ máa múra òru ọ̀làlẹ̀.
0: Prepare for tomorrow night.
1: Ẹ sọ pé tomorrow night.
0: Ọ̀la alẹ́ ọ̀la.
1: Ẹ máa zà alẹ́ ọ̀la
0: Tuesday. Tomorrow night Tuesday.
1: A ti ṣerú pàdé yẹn.
0: We may have started the program before.
1: Láti ọdún mẹ́rin sẹ́yìn.
0: For the past 4 years now.
1: Gbogbo tó bá mọ̀.
0: All those you know.
1: Máa sọ ilẹ̀ fún
0: mi. Begin to tell
1: them. Tí máa ti kó n fagbà
0: lọ́la. Won't leave fagbà tomorrow.
1: Mo máa dé ṣàgà.
0: We are going to ṣàgà.
1: Ọ̀la yẹn.
0: That tomorrow.
1: Gbogbo tó ń gbé agbègbè ṣàgà.
0: All those around ṣàgà.
1: Lọ wá fruit ẹyọkàn.
0: Get the fruit of your choice.
1: Bíbélì pé ìwọ jẹ sí ọwọ́ rẹ̀.
0: But then you eat the fruit of your hand.
1: Ìbùkún ni ìwọ sì já sí.
0: And you can be blessed.
1: Ó ní igiye igiye méjìlá.
0: He said there are 12 trees of life.
1: Ló ń bẹ nínú ọgbà yẹn.
0: In that garden.
1: Ó ní àwọn èso rí ẹ̀.
0: And the fruit of it.
1: Fún ìmúláradá.
0: And for the healing.
1: Ẹ wo àwọn tó bá ṣàìsàn.
0: All those that are sick.
1: Nínú ara tẹ̀mí.
0: Physically spiritual.
1: Ẹ sọ fún wọn.
0: Tell them.
1: Kán wá fruit ẹyọkàn.
0: They should get the fruit
1: of it. Kán pàdé bàbá
0: authority. And that authority.
1: Ní ṣàgà.
0: At ṣàgà.
1: Láago márin. Nírọ̀lẹ́ ọ̀la.
0: Tomorrow evening.
1: Eléta máa ṣe ní fagbà.
0: That of fagbà.
1: Àbá ti ń bẹ̀rẹ̀ ní 8
0: láàárọ̀. Start by 8.
1: Títí aago kan.
0: Let us by 1.
1: Torí mo ń lọ ṣàgà. Mo ríran síbẹ̀ yẹn.
0: I saw a vision.
1: Paale Gedwaza.
0: Thank you, Father.
1: Tí n bá ti ń parí.
0: Once we finish.
1: Ni mo ń lọ ìjẹ̀bú òde.
0: I had to ìjẹ̀bú òde.
1: Ògo yín.
0: Your glory.
1: Yóò di ńlá. Yóò di ńlá. Ká máa kí gbogbo Mùsùlùmí
0: pé. Let's salute all our Muslim brothers and sisters.
1: Wọ́n kú ọdún o.
0: Well done, Mr.
1: Ẹkú ìyẹ̀dùn.
0: Well done.
1: Ọdún ti wà ń gbòòrò báyìí.
2: Orúkọ mi ni ọdún ayọ̀ ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lóhun. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ̀bú òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó cement ẹyọ̀kan. Mo sanwó cement ìgbà mi máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtúnsanwó cement ẹyọ̀kan. Madele, dadi ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Wọ́n ní kan tẹ́wọ́. Mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn. Mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ. Mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi. Mo dẹ̀ ná mọ́tò yẹn. Ó dẹ̀ bá lọ. Ẹni yẹn dẹ̀ gbó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Ìkẹta oṣù tí ó lọ lọ́hùn torí mi lọ ilé ìtò lọ yìí. Mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ 2-bedroom flat kan, a room self-contained kan. Ẹ bá mi ní Olúwa lógo. Ògo.
1: Àdúrà rẹ̀ gbà. Sórí tí ẹ̀rí bá ń jáde.
0: When testimony score.
1: Ìpinnu lo nílò.
0: You need the determination.
1: Pé Ọlọ́run tó ń ṣe yìí.
0: God has doing this.
1: Ó lè dọ́dọ̀ rẹ̀.
0: He can get to you.
1: Ẹyin tẹ́ ti lẹ́rìí tẹ́lẹ̀.
0: You have testimony before.
1: Ẹ nílò ìpinnu titun.
0: You need due determination.
1: Pé Ọlọ́run ò ti ẹ̀ ti ṣe.
0: That God has never started.
1: Torí ọ̀nà àwọn olódodo.
0: Because the way of the righteous.
1: Ó dàbí títan ìmọ́lẹ̀
0: yìí. It's like a shining light.
1: Ó ń tàn.
0: That shines.
1: Láti inú ògo sínú ògo. Kò ń ṣe láti inú ògo.
0: It's not from glory.
1: Sí ìpadà sí.
0: To authority.
1: Tí a bá wá rí agbára.
0: There's any power.
1: Tó fẹ́ kó padà lọ tọ́ ìkorò. Mo gbàdúrà.
0: I pray.
1: Agbára yẹn ṣubú.
0: Yes, yes, the power.
1: Agbára tó fẹ́ kó padà sẹ́yìn.
0: Father, I want to send you back.
1: Tó fẹ́ kó padà lọ jẹ
0: kóró
1: ó fẹ́ kó padà wà kìsà olúwa tẹ wọn mọ mẹ́lí gàdúzìá olúwa ti sọ̀rọ̀ nípa tiẹ
0: ohun
1: tó dẹ̀ sọ gbọ́dọ̀
0: ṣẹ
1: Isaiah 43
0: ní
1: verse 19
0: olú
1: máa sọ títún
0: kíyèsí èmi ò ṣe ohun títún
1: mọ́ ní ìsìn
0: ni ó wù jáde
1: ẹ̀wọ́ kì yóò wá mọ́ bí ìjọ olólùfẹ́ fẹ́ ṣe olùwọ́n máa mú mi jáde
0: tàwé lóòótọ́ èmi ò la ọ̀nà kan
1: ní àgíjù
0: àti odò
1: á mú omi jáde ní aṣálẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ wà nílẹ̀lẹ̀ ẹ̀yìn ni wọ́n rán mi sí ẹ ó dìde lẹ́nu màlágàfà ẹ̀kẹ́dúsàfà gbogbo ẹ̀yìn tó ń rí òkè lọ́ọ̀kan tí ẹ ò ráyè wọ bẹ́ẹ̀ àṣẹ dé ẹwọ òkè lọ ẹwọ ibi gíga ẹ sọ pé àṣẹ ibi gíga balẹ̀ mi àṣẹ òkè balẹ̀
0: mi
1: orí mi ìpín mi máa gòkè àyànmọ́ mi ṣe rere ọjọ́ ọ̀la mi bẹ̀rẹ̀ sí dìde bẹ̀rẹ̀ sí ṣe rere lọ sí Deuteronomy
0: 28
1: verse 13 nǹkan kan wà ń bẹ́ ìwọ ló ní ọ̀rọ̀ yẹn àti àwọn ọmọ rẹ kí ni bíbélì wí
0: olúwa yóò sì fi ọ ṣe orí yóò sì ṣe
1: ìwọ̀n ṣe ìrù
0: ìwọ̀n sì máa lékè ṣá
1: ó máa lékè ṣá
0: ìwọ̀n yóò sì jẹ́ ní ẹ̀yìn
1: òní jẹ́ ní ẹ̀yìn
0: yóò bá
1: bẹ̀rù kí a ṣe
0: olúwa lórí
1: ẹ̀yìn ìbò
0: bá fún
1: ọ ní òrè
0: gédébọ̀ sí
1: gbogbo ẹ̀yìn tẹ́ ń tiraka ti lọ́ọ̀kẹ́ ó yẹ kọjá sọ ẹni jọ́kọ̀ síbi tó yẹ kó
0: wà
1: olúwa já wọn bọ́ láti òní lọ ọwọ́ rẹ yóò ṣe ńlá
0: gbé
1: iyọ̀ rẹ sílẹ̀ o omi yẹn àti owó yẹn mò ń bọ̀ lórí ẹ̀ number 2 àwọn tí à ń rí jẹ́ madiliaza níbi ńlá wọ́n máa ń rí jẹ́
0: tí wọ́n
1: ẹlòmíì yẹ kó ti má rí ó ti pàdé ọkọ̀ gidi tó yẹ kó fẹ́ rejection yìí ni àwọn ọmọ tó bí wọ́n rí
0: rejecti
1: ẹ iṣẹ́ tó máa ṣe àwọn èèyàn rejecti ẹ
0: mo
1: lu ago every form of rejection
0: gbogbo ìkọsílẹ̀
1: be destroyed mi àwọn wòlíì ó kọ sí mi kíkan kíkan lórí àwọn èèyàn mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ayé tilẹ̀kùn wọ́n rí nínú àlá àbí wọ́n rẹ̀ lójú ayé àwọn ẹlẹ́ẹ̀karùn tó dà bí ẹ ní àwọn tí wọn ti gòkè jábọ wọn tiraka ti padà
0: sókè
1: àwọn tí ọ̀tá jí nǹkan mọ́ lọ́wọ́
0: mò
1: ń gbọ́
0: restoration
1: mayayayayaya gbogbo ń tàgbà lọ́wọ́ ẹ mi wòlíì
0: mo
1: pàṣẹ gbà padà gbà padà gbà padà on the
0: 29
1: friday yìí on the
0: 30
1: saturday yìí on the
0: 31
1: sunday à ń lo orí òkè book of remembrance ó ní kó lọ́wọ́
0: file
1: kó gbogbo prayer request ẹ sínú ẹ fi fọ́tò ọmọ rẹ
0: sí
1: ilé tó fẹ́
0: kọ́
1: fi picture sí mọ́tò tó fẹ́
0: ra
1: fi picture
0: sí
1: country tó fẹ́
0: lọ
1: fi flag
0: ẹ sí à
1: ń gbé bọ̀ wájú olúwa
0: fún
1: approval
0: ó
1: lọ
0: olúwa
1: approve my project bọ́mọ school bá parí tí wọ́n ti approve project
0: yẹ
1: kò lè graduate
0: o
1: tọrọ ẹ kàn lọdún yìí ní kí ìwé ìrántí ó ṣí káàpúrúfù
0: fáìlì ẹ
1: bàbá yẹn sọ lábújá ó ní bàbá ẹni kí n ra kí o dà
0: méjì
1: gbogbo èèyàn pátá ló ra kí o dà
0: yẹn ibi
1: náà ra ń gbà
0: yẹn
1: méjèèjì tí mo ra ọlọ́mọ ṣe ẹ̀yin èèyàn ìgbọràn sàn jẹ́
0: orí
1: bàbá yẹn wípé bàbá kí o dà yẹn ọkọrọ mọ́tò rẹ wa ẹlòmíì tó sáré wa ọkọrọ mọ́tò rẹ wa ẹlòmíì tó sáré wa orí méjì ló ra o torí pé aràn mi ni wòlíì samuel adébáyò dolókọ gbogbo rere tó yẹ kó ṣe wà á máa rí ṣe ìgbóyà náà fi ń gbàre ẹni àní agbègbè tó ṣẹlẹ̀ bàdàn yẹn olúwa mọ bó ṣe ń pa àwọn tiẹ̀ mọ́ orí òkè ògo àánú àbò wà mọ́ ẹni tọ́jọ́ kò síbi kò kọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìjẹ́ lọ́dún rẹ̀ èmi fọlúwa pé ìwọ ni ààbò àti òdì mi ọlọ́run mi ẹni tí mo gbé kẹ̀mí lé ọlọ́run ni ààbò wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nípa ìtọ́jú gbogbo ẹyin tẹ ò dìde rí ẹ lọ dìde o ṣe rí gbogbo ẹyin tó jẹ àkọ́bí ẹyin abiyamọ sí ẹ ń gbàdúrà gbogbo nínú àwọn ọmọ yín ẹyin tí ìbùkún jẹ lógún ẹ padà sí bíbélì yẹn Psalm 113, Psalm 75, Psalm 121 ṣe rí iyọ̀ yẹn orí owó lẹ máa fi sí ẹ fi iyọ̀ sórí owó
3: báyìí
1: ẹ wá gbàdúà ẹ gbàdúà ẹ fọ méjèèjì
3: dínú
1: olúwa tí mo wá ṣe láyé má jòwó já mi
3: kúrò
1: ẹ gbàdúà yẹn ẹ kà sáàmù yẹn sórí ẹ wà iyọ̀nú owó yẹn ẹ dà só mi lọ fi wẹ̀ sórí tí ń jẹ́ má jẹ̀mú kò ń ṣe ń tó kan lè fẹnu sọ tí wọ́n pè ní ìjìnlẹ̀ iṣẹ́ wòlíì wa àwọn wòlíì tí wọ́n bí èmi àwọn ìjìnlẹ̀ wòlíì
3: ni
1: tí wọ́n fi sáàmù pa ogun
3: nù
1: tí wọ́n díjú wá yájú báyìí wọ́n á sáàmù báyìí ẹ kàlẹ́ lórí ẹn tí ó bá kà á kó pẹ́sẹ̀ lélẹ̀ kó mọ̀ wọ bàtà ìbátan bá fi kà á
3: tán
1: obìnrin kan mo rántí oyún ọdún méje
3: bàbá
1: mi wípé ọmọ olódùmarè wọn gbọdọ mọ bí wọn gbọdọ mọ bí
3: wọn
1: ní sáàmù báyìí ẹjẹ kálábọ oyún yẹn fẹyìn lélẹ kó kọjú sí
3: òkè báyìí
1: ẹ da sọpọ níta gbangba kan ka sáàmù ilé lórí kan da omi ilé lórí
3: síbẹ
1: àìsà lójú wa ibẹ ló bí
3: mọ
1: ẹ ṣe rí àìsí ẹmí mímọ
3: lójú
1: rò pé kò sí ẹwọ
3: yìí
1: ayé ti di rádaràdà ló fi rò pé kò sáwọn ẹni
3: pé
1: mo mọ tí a gbé sínú mi ẹ ó dìde ìdáni ẹ mọ tí gbogbo ẹyin tẹ bá ṣe ìlẹni kẹ lọ sí inú má jẹmú ìlú bọ òní mọndé gbogbo ẹni tájọ gbàdúrà ló máa rú ẹ bọ ẹ bọ yìí ó lọ fi ti ògo yẹn
3: gòkè
1: ó ti mọ pé lọjọ mọndé amọmọmọ ìyàsọtọ
3: ni
1: gbogbo àwa tó ń ṣètò ìpátá la máa ń san ọrẹ open door
3: $2,000
1: bó o bá lágbára san $3,000 torí o ní ogo mẹ́ta
3: láyé
1: ogo àárọ̀
3: ogo
1: ọ̀sán
3: ogo
1: alẹ́ bíbélì ni owó ní
3: ìyẹn
1: and what blessing answer to
3: o ti bukú náà máa ń dáhùn
1: is giving
3: o ní fífún ni
1: giver will never lack
3: ẹni fún ni o lè ṣáláì
1: ní o lè ràn tó ń túká
3: you can see those that scatter
1: kí ayé wọn ha
3: being hard
1: mo gbàdúrà wà ní sórí owó tó bá fiyọ̀ sí
3: yẹn
1: ó fi ṣe prayer lẹ́ni lọ́la ọjọ́
3: wednesday
1: fira tó bá wù ẹ́ kò lọ jẹ́ mo tó máa sọ nípa ẹ̀ lọ́la wò ní samuel adébáyò jọlọkọ mi ọlọ́run ló rán mi sí
3: ayé
1: tó bá ń gbọ́ authority àṣẹ àdúrà ló jẹ́ bẹ́ẹ̀ kí ògo yín bú jáde kẹ̀rọ náà lọ ìjánimọ̀ gbogbo ìtẹ́ wà ní ṣàgá ó ti dẹ̀ dìde o ó dàṣẹ ó di má jẹ
3: mu
1: ẹ má gbàgbé ìpàdé àdúà tán ló wà lẹ́nìí ká ìpàdé ń bẹ̀ ọ̀la
3: tuesday
1: èmi máa jọ yín láago mẹ́rin rọ̀
3: yẹn
1: pẹ̀lú iṣẹ́ wòlíì àti ìjẹ̀bú òde
3: ló
1: ń lo boston
3: láàárọ̀
1: ọ̀la ọjà àgbáyé
3: nìyẹn
1: miracle like water
3: ìyanu bí omi
1: òróró yẹn gbogbo yẹn máa gbà
3: tí wọn
1: láàárọ̀ tuesday pastor ẹ fún wa ní àká nọmba
3: unity bank 00323937 01 again unity bank 00323937
0: 0239 3701. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use Echo Bank account. Echo Bank account is 0970003215. Again, Echo Bank account 0970003215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. And questions and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-164090. God bless
1: you. And you tell your first bank,
0: those that use first bank before,
1: help the Lord, Lord.

0: rẹ̀ lábúlé kó tó sọ ti bá ẹ láàrin àwọn ọ̀rẹ́ àti skul tó ti lọ tẹ́lẹ̀ àwọn aláwọ̀ yìí máa ń fa ìfàsẹ́yìn ni àmì kan wà lára ẹ tí wọ́n ń trace òun la fẹ́ mú kójọ Friday ojo Thursday yìí iṣẹ́ iná tún lè ṣe connection ni wàá rí olórí ẹ̀rú máa bà ẹ́ ìpàdé méjìlá ní lọ́sẹ̀ yìí ọjọ́ Thursday láàárọ̀ àtàlẹ́ Friday la ní ìpàdé ọjọ́ méjì wàá dẹ̀ rí àánú ọlọ́run gbà o mi ò mọ problem tó lè ní ìwọ nígbàgbọ́ ìwé bẹ̀rù orí kọkànlá ó ní ìgbàgbọ́ ni ìjẹ́rìí sí ohun tí à ń retí ìdánilójú ohun tí a kò rí tó bá ka ní ẹsẹ̀ kárùn sí ìsàlẹ̀ ó ní nípa ìgbàgbọ́ làwọn alàgbà rí ẹ̀rí rere ẹ bẹ̀rù orí kọkànlá mọ́ni bá mi ṣíwe Ezekiel 37 verse number 3 ọlọ́run tá à ń sìn kò sí ohun tí ò lè ṣe tó bá ní problem bó ní problem problem lèmi máa ń solve ìṣòro lèmi máa ń solve tó bá ní problem bó ní ṣòro máa bọ̀ ní Thursday ó rówó mọ́ ọ̀nà ti dí mọ́ eré àtọ́lọ́n pè mí sí nìyẹn ó lọ́kọ kò síyàwó iṣẹ́ ò lọ déédéé ó jẹ́ gbèsè eré àtọ́lọ́n pè mí sí nìyẹn ó ti káàkiri káàkiri káàkiri wọn ò lè bẹ yanjú problem máa bọ̀ níjọ́ Thursday wọ́n wo wàá wọ̀ pé Jésù olúwa oníṣẹ́ ìyanu ni pé kò sí ohun tí ò lè ṣe torí pé ohun tọ́lọ́run pè mí sí òun ni pé kí n máa solve problem ilé ayé àwọn èèyàn ohun tọ́lọ́run gbélé mi lọ́wọ́ nìyẹn àmì àwọn tí wọ́n pín ẹran wọn bí ìtọ́ débí ìtọ́ náà ti káàkiri wọn ní ẹ táwọn bá ṣe àwọn ò lè ṣe tọ́lọ́run dẹ̀ híìlì wọn bí tọ́lọ́run dẹ̀ dá wọn padà wọ́n pín ẹran wọn ọlọ́run dẹ̀ dá wọn padà sáyé àwọn tó pẹ́ran náà wọ́n padà dá padà torí pé gbogbo ìjòkọ́ là ń jẹ o gbogbo ìjòkọ́ ni jíjẹ so ẹni bá fọwọ́ kan ọmọ ọ̀gá ògbó ajìyà ẹni bá jáwé sí ẹnu aríjà òdì ó láwọn wòlíì kan tí wọn ò lè ṣe mọ́nàmọ́ná níwájú ẹ o agbálọ̀n lọ́wọ́ láàárọ̀ ọjọ́ Thursday máa bọ̀ mí báyìí òun wáṣẹ́ ni o òun wáyàwó ni o òun wọ́kọ ni o anything tó bá ní oní problem kó láìsàn lára máa bọ̀ wàá bá Jésù oníṣẹ́ ìyanu kọ̀ra glass yẹra ọṣẹ ìwẹ̀ òun wáṣẹ́ òun lọ sí ẹmbásì jágbàdo àmẹ́kọ tó lọ àbí wọ́n dì náà yẹn lẹ́mbásì máa bọ̀ mí báyìí oní problem kan níbi iṣẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ àwọn tó láìkẹ́ bẹ̀ sí ní èyí ó nọ́mà bí ilé ayé ṣe rí ló ṣe rí yẹn báyẹn ṣe rí nìyẹn o ènìyàn máa ń yí padà ni o máa bọ̀ mí jágbàdo àfún ẹ òun fojú kò wọ́ láǹtakùn àmì àwọn ará bí wà lára ènìyàn o ẹ̀yin máa ní ó máa ń ṣàṣìyàn àwọn ọ̀tá máa ṣàṣìyàn Psalm 74 verse number 20 ó ní jùbá májẹ̀mú ni tó ní ibùgbé ayé yìí ó kún fún àwọn ìka ènìyàn àwọn ìka ló ń gbélé ayé àwọn kan ń ṣàgùn sí ẹ àwọn kan ń ṣatíra sí ẹ àwọn kan ń ṣa sáàbù sí ẹ àwọn kan ń gorí òkè tí wọ́n ń san burúkú sí ẹ lórí òkè wọ́n lò nígbà wọ́n ní wàá máa gbàdúà ó ní ká máa gbàdúà láì sinmi àti láì ṣàárẹ̀ wàá dẹ̀ láàánú ọlọ́run gbà kò sí tọ́lọ́run ò lè ṣe o mọ́ mi bàmí ka Genesis 37 verse number 3 ṣó ti wà ń bẹ̀ ó yá bá mi ka.
1: Ó sì wí fún mi pé ọmọ ènìyàn egungun wọ̀nyí lè yè èmi sì wí pé Olúwa Ọlọ́run ìwọ ni o lè mọ̀ ó tún wí fún mi pé sọtọ́lẹ̀ sórí egungun wọ̀nyí sì wí fún wọn pé ẹ̀yin egungun gbígbẹ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa báyìí ni Olúwa Ọlọ́run wí fún egungun wọ̀nyí kíyèsí èmi ò mú kí èmi wọ inú yín ẹ̀yin ò sì yè èmi ò sì fi iṣan sára yín èmi ò sì fi awọ bò yín èmi ò sì fi èmi sínú yín ẹ̀yin ò sì yè ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa.
0: Wà á mọ̀ kí Ọlọ́run lọ́lọ́run alààyè wà á mọ̀ pé Jésù lolúwa lọ́jọ́ Thursday láàárọ̀ bàbá mi bá mi sọ́dọ́ méjèèjì different iṣẹ́ lọ́dọ́ méjèèjì wá wo ohun tó wà lára ẹ kó gbogbo àmì tó wà lára orí pọ́ńkó rẹ̀ wọ̀n láìkẹ́ mọ́ bó o ṣe dáadáa wá ló ṣe bí náà ni àwọn tó fẹ́ràn ẹ̀gọ́ fẹ́ràn wọ́n ti gbọ́n nǹkan lu ẹ dá mọ́ wọ́n yẹn kó lára ẹ lọ́jà ewúro kó o máa bọ̀ ọjọ́ Friday láàárọ̀ Thursday ọ̀sẹ̀ àti gíláàsì ni kó o mú wá ó wá kún kankan o tá a máa mú ọjọ́ Friday alẹ́ Friday ogun kankan ọjọ́ Thursday náà ó dẹ̀ kún nǹkan yẹn kan péré tó máa mú wá ti Friday yẹn ó wà very very important o ohun tó máa mú wá ẹ máa pè mí dáríkì la máa mú wá lọ́jọ́ Friday ojo Thursday na laaro na ki la fe mu wa ta ba tin bo tori bi a na nbo ni program yen ose yi ni o Thursday ose yi aaro ni Thursday ose yi o ago mefa si mewa ojo Friday isoru ni o lati ago mewa ti le ma fi mo. I'm going to see you in the name of Jesus of Nazareth. What any testimony? Said any da ban gbe ni laro tabi ojo don iwo ye iwe ke en gbe ni owode en gbe ni beshe en gbe ni gbogbo ayika yen en gbe ni ewe koro en gbe ni jebu en gbe ni gbogbo ayika yen oluwa ran mi bo wa si laro ni on the 5th of June oju ta fe mu yi oju kefa yi ojo karun ojo Friday lo bo si laro atago mefa ni daji ni ma ti wa lati ma bere service o ma pari lago mewa eyin te ba ni eyan be ma pe ma so fun won pe ororo nbo wa si laro. There gonna be a lot of signs and wonders. Ko si nkan to nfe ni be tolorun oni se fun e e je ka pade nbe ko se mi ni ko lo nbo nbe awon lorin emi na nbo nbe evangelist Elius salapa na nbo nbe evangelist Jide Adepade suna nbo nbe atokolopo lorin emi ati awon eyan se olorun won nbo nibe o de ma ni agbara gidi gan. Last month ta lo ero ti poju despite pe ordinary counseling la lo se ta ti program ero ti poju e tete de ke wo laro e le day before Friday ke danger Thursday sibe abowa e ma yo ma sisike e ma lawon lopa to ma duro ti yin be latale do Thursday e pe awon eyan yin to ba nge ni woye to nge ni weke to nge ni papa to nge ni ajegunle e to nge ni abalabi to nge ni sojolu e pe gbogbo won awon to nge ni ewe koro e pe everybody won e be fun pe oro nbo ni laro ka won na participate to ba ti wo ilu laro ko so pe awon lo si church baba eke o lagba to ba ti de laro ko ni pe awon lo church baba eke o lagba to wa ni oke ola prophet philip adebo wale ola komi loruko baba yen baba baba mi ni won awon lo da church yen le si anest church oke ra pada aladura to wa ni oke ola ni laro pon gbe okan anywhere to ba ti wo laro ko ni pe awon lo si oke ola tabi ko ma pe awon number yi ka ma direct won adura yen gba o on the 5 of next month osu kefa ojo karun osu kefa amareti ati ago mefa laaro latago mefa laaro ni odi ago mewa laaro leyin ni counseling ma bere. I'm going to see you there in the name of Jesus. But lori ipade ose yi le kombi lori ipade ose yi ni ilu eko nbi ago mefa aaro si mewa na ni lojo Thursday ati isoru latago mewa ti ile latago mewa ti ile to ma fi mo lojo Friday ose ta wa yi e wa ma pe ni pe daddy eni ka mu ewuro wa ewuro ta ba pade o ma fi wu eni o bo ni nkan ta ma se si o de ni nkan to ma mu wa pelu ojo Friday ni e o de ma lo ni ojo to ba keyin ninu osodi bo se ma lo ni bo se ma wu e o ni bo se ma oni bo se ma se ma so friend church lojo Friday le ma mu ewuro yen wa e wa ma pe ni pe kini ke mu bo pelu ewuro yen ojo Thursday o ma mu glass of in woju wa pelu ose ogun na ku nkan yen ko to ma mu pelu e wa ma pe ni pe daddy kini ka mu bo pelu glass yi atose yi lojo Thursday ma pe ti number e to ma fi wole number to ma pe sire 081 30 47 63 70 081 30 47 63 70 number le ke ni 080 25 52 38 49 00 25 52 38 49 number le ketari 090 12 61 18 45 090 12 61 18 45 last number 091 31 66 39 48 091 31 66 39 48 any of that thing bo but you might church worry aro Thursday mama reti e laaro atago mefa ni lojo Thursday ade tuni pa na ni isoru lojo Friday laarin ose yi anyi wa to ba tin bo wo lo to agbado ijayi bole ni ijayi bus stop o ba di bole ni ijayi bus stop gbe okada tabi maruwa pe o lo church power ororo to wa ni agbado junction owo la nwa o ma gbe e debe. I'm going to see you. I love you so much in Jesus name.

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹja tún máa kẹyìn ní gbogbo tẹ ẹ ti dáwọ̀ láti máa gbọ́ ìkànnì alálùbáríkà. Èmi ti ń ṣojú ajé ẹ̀tún kábọ̀. Ẹ wá kọ́ fìdílé o tàbí kẹ́ fìdílé kan. Àkókò yìí náà láti ń bọ́ lọ́run bá pàdé. Ẹ̀jẹ̀ kẹyìn kábọ̀ sórí ètò wa ṣẹ̀ṣẹ̀ lórí rédíò. Àpàbí náà ni ibi tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti ń fọkàn wá darapọ̀ tá a ti ń bọ́ lọ́run pàdé. Àdúrà tèmi sí láàárọ̀ tòní ni pé gbogbo ohun tí kò ṣe ṣe nu ayé yín pálápátá náà ló bá ṣeṣe. Mo láyà láti sọ pé wòlíì àgbáyé ni ti wà níkàlẹ̀ Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Bàbá ẹ gbàdúrà fún wa lákòókò yìí sá.
2: Gbogbo ẹni tó gbọ́ mi níbikíbi àtúnbọ̀ sí ọ̀sẹ̀ mi nìyẹn. Àwọn kan kú, àwọn kan ṣì wà. Àwa náà rẹ̀ wà láàrẹ̀ àwọn tó wà. Jehovah Jesu Christ ó lè máa
1: yé.
2: Ọlọ́run gbọ́ pẹ́ wa. Ìfẹ́ larí, àdúnú larí gbà tí ìfẹ́ àti agbára bàbá gba yín wa. Àwọn kan fẹ́ gbọ́ ohun tí à ń gbọ́ ètò wọn rí gbọ́. Àwọn kan fẹ́ rí ohun tí à ń rí ètò wọn rí. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ rẹ̀ dàgbà nínú ayé àwọn ènìyàn. Àwọn lè wà láyé àti láàyè ní tí àwọn kan fẹ́ di òní pẹ̀lú gbogbo owó tí wọ́n ná kan lè wà láyé tí wọ́n ti kú. Fún àwọn ilé tó ń gbọ́ mi àti ìlú àti ènìyàn tó ń gbọ́ mi bàbá gba ayé wa.
0: Àbèrè
2: fún ìmọ́lẹ̀ lálákòókò yìí fún àwọn tí ó rí àmì ṣe olùwàtánsínú ayé wọn.
0: Àmì.
2: Bàbá dúpẹ́ fún àlàáfíà wọn. A dúpẹ́ fún ìfẹ́ rẹ̀ láyé wọn. Wọn ò mọyẹ tán tẹ̀jẹ̀. Àwọn tó dẹ̀rẹ̀ jẹ, àwọn kan kú, ó dá àwọn kan sí. Àwọn kan wà lẹ́wọ̀n tó dá sí, tó fi wọ́n pamọ́ káyé má bàa fi wọ́n pamọ́. Àti káyé má bàa gbẹ̀mí wọn, ṣùgbọ́n torí pé ó dá wọn sí ni mo dúpẹ́ fún Ọlọ́run gba ayé wa. Mo béèrè fún gbogbo ilé aláyọ̀ tó gbọ́ mi, bàbá ẹkún má jòwọ́ bẹ̀, ikú má jòwọ́ bẹ̀, òṣì má jòwọ́ bẹ̀, òṣè má jòwọ́ bẹ̀. Àwọn kan sunkún sínú olúwanomíjẹ wọn, àwọn kan sunkún síta olúwanomíjẹ wọn, àwọn kan wà tí wọ́n gbẹ́ kòtò síwájú ọpọ́sẹ̀ iná máa wọlẹ̀. Gbogbo ẹni tó gbẹ́ kòtò, bí èso tó gbẹ́ kòtò ló máa jì sí. Ó ní ẹni tó jẹ́ ọgbà tútù ejò máa bù ṣán. Gbogbo ẹni tó gbẹ́ kòtò pé kò kú lọ́sẹ̀ yìí, ẹnìyẹn máa kú lọ́sẹ̀
0: yìí.
2: Ẹni tó ní kí omijé ti ilé rẹ̀ jáde lọ́sẹ̀ yìí lórúkọ Jésù, ẹkún tí ò ní tán láéláé, olùwàdàsáyé wọn. Àwọn tó gbọ́ mi, olùwàfún wọn lálàáfíà. Kọ́ àìsàn wọn kọ́ má rí mọ́. Kí òṣì wọn kọ́ má rí mọ́. Kí ìṣòro wọn kọ́ má rí mọ́. Ọjọ́ tí ọ̀tá fi ṣòfò dànù yẹn, bàbá jẹ́ kọ́ dọ̀ yẹn lọ. Àlàáfíà jọba. Jésù Olúwa. Orúkọ mi ni Prophet MS Fabiyi Celestial Church of Christ Oyè Ìkímọ́lẹ̀ Ayọ̀ Kàtìdẹ́ ní Nọ́pẹ̀ ní Bàbá Possibility JP. Mo kí ní ilé ayé àlàyé káàárọ̀. Yílọ yín jíjáde yín àlàáfíà ló máa bọ́ sí.
0: Bàbá ẹni ni ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún ọdún 2026. Kí ló ń tẹ́ ẹ ní fún wa lákòókò yìí?
2: Èyí ni ọjọ́ ajé tó gbẹ̀yìn. Àwọn èèyàn jẹ gbèsè lóṣù yìí. Àwọn kan dẹ̀ tún jèrè lóṣù yìí. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo àwọn tó gbọ́ mi lé ni wọ́n ti ń jèrè bọ̀ tẹ́lẹ̀. Níbi tó ṣù kò parí sí, ẹ̀rín ló máa já sí fún wa. Èmi la fi ń dúpẹ́ tí gbogbo àwọn tó bá ti ń gbọ́ wa ní ojoojúmọ́ ta fi ń wà lórí rédíò yìí. Tí a fi ń ṣe lálẹ́ tá à ń ṣe láàárọ̀ láwọn ibì kan. Àwọn mọ̀ pé ọpẹ́ la máa fi gbogbo ọjọ́ ajé la máa fi ń dá. A lè ṣe ká má dúpẹ́ yẹn náà nítorí pé ẹni tó wà láàyè ló ń dúpẹ́. Ẹni tó ti kú kò sí àyọpẹ́ fún mọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ gbọ́ mi, ẹ já dúpẹ́ ní àkókò yìí fún ìfẹ́ rẹ̀ lórí wa. Torí ọ̀pọ̀ nílẹ̀ ti gbé mi, ọ̀pọ̀ lómi ti gbé lọ, ọ̀pọ̀ nílẹ̀ ti yálù, ọ̀pọ̀ nílẹ̀ ti wó pa. Ṣùgbọ́n ẹ nípìn abu.
1: Ẹ jẹ́ ṣe ẹ̀mí mímọ́ olúwa bàbá bá dúpẹ́ lọ́wọ́ àbá ti sọ̀rọ̀ ẹ̀sùn fún wa pé màjẹ́ kí ó nílẹ̀. Ní ìbàjẹ́ ká ló kọ̀ kàrí ìjọ ẹ̀rọ ìṣèṣẹ́ kó bá mọ̀ ìdáwà sílẹ̀ tó ń tòjú ní àgbọ̀ ọ̀pẹ́ wa. Àdúpẹ́ ń tó ilé ìkẹ́kọ̀ọ́ máa ń kọ́ sọ́ra tí mi dá o. O ò jẹ́ ká kọ́ sọ́ra tí mi dá o ní àgbọ̀ ọ̀pẹ́ wa.
2: O kà mí yẹ lónìí o, mo dúpẹ́ bàbá.
1: Mo kà mí yẹ lónìí o, mo dúpẹ́ ọmọ. Mo kà mí yẹ lónìí o, mo dúpẹ́ ẹ̀mí mímọ́.
3: Mo kà mí yẹ lónìí o, mo dúpẹ́ bàbá.
2: Bàbá wo orí ọ̀fẹ́ la wá rí gba ìjọ mímọ́ tuntun di 79 báyìí. Ọjọ́ ìjọ mímọ́ náà tún tẹ̀síwájú. Àwa kí gbogbo àwọn aláṣẹ ìjọ mímọ́ tí ó ń darí ìjọ mímọ́ fún ìfẹ́ Ọlọ́run lórí wọn tí kò jẹ́ ká wọn bàbá wọn yẹn ń gbìyànjú torí láti darí yàrá láti jó lórí yàrá kan lásán kò rọrùn. Ká má ti sọ àwọn tó ń darí ìjọ mímọ́ lápapọ̀ àti ìletò kọ̀ọ̀kan àti gbogbo àwọn tó wá sí ìrántí pé ìjọ mímọ́ tẹ̀síwájú ní ọjọ́ sátọ̀dẹ̀ tí ó kọjá yìí. Akí bàbá wọ̀ kan làwọn àti gbogbo àwọn tí ó wá àtàwọn olórin ìpè ṣe ní olú ìjọwa ní Command ni a ti ṣe àti gbogbo oníròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akí ìpè ṣe àtàwọn ọ̀rọ̀ ṣe Ọlọ́run yóò dára fún yín. Ìjọ mímọ́ yóò máa tẹ̀síwájú
0: sí
2: ayé lè máa gbógun, wọ́n lè máa dìtẹ̀. Kò sí àwọn ìjọ náà tá à ní rẹ́ nìkan náà tó bá jẹ́ kà ń dá nínú rẹ̀ sí. Ṣùgbọ́n ìjọ mímọ́ ṣì wà bẹ́ẹ̀ láéláé. Ìjọ mímọ́ ni ìjọ mímọ́ yóò máa jẹ́. Àgbọ́gbọ́n lọ́wọ́ òyìnbó, àgbágbára lọ́wọ́ òyìnbó. Ẹ lè rá àwọn kan pẹ́ pé wọ́n lẹ́lẹ́bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà láwọn ènìyàn. Ibi tí ìgbàgbọ́ olúkálùkù dé ló máa ṣiṣẹ́ dé. aki gbogbo awon to wa yo dara fun yin ade kijo kiki mole ati gbogbo awon alaga be fun support won to je ki ojo yen waye ati gbogbo ijo to wa lagbegbe aboru command ni awon ti won wa ni abe ijo na ti dede tin se baro ati bebe lo aki pe eko aduro ti ati gbogbo olusagutan yo dara fun yin ati awon circuit wa ati bebe lo yo dara fun okan wa bale sugbon loni ta wa soro lori ope mo fe ka dupe ni gbogbo le ta ti gbo mi ka poruko jesu lekan pe baba e se o e ku toju mi o iba ma se pe mo ni jesu laye mi omi aye ogun aye ki ba ti gbe
3: olua e se o
2: mo asure fun wa ojo ti ota mu lati pa wa lekun ojo yen ma ye
4: amen
2: ojo iku ton mu fun wa ojo yen ma se lori
4: ota amen
2: a ni gbojo lojo ni
4: amen
2: ibi toro wa kusi olorun ma yanju e
4: amen
2: jade wa loni a ni jade leku lo
4: amen
2: wole wa a ni wole ku
4: lo amen
2: onkun ta dawole lose yi o ma mu erin jade
4: amen
2: ko ni mu iku jade o
4: amen
2: ni ope de ma to si wa a wa ni korin ekun in Jesus name
4: amen
2: a wa ninu wori David 135 number 1 to 8
3: Eyin Oluwa Eyin oruko Oluwa Eyin iranse Oluwa Eyin ti duro ni ile Oluwa
2: Eyin te duro ni ile Oluwa
3: ninu agbala ile Olorun
2: ninu agbala ile Olorun wa
3: Eyin Oluwa nitori Oluwa seun
2: nitori o seun
3: ekorin
2: eyin si oruko re
3: nitori olori ofe
2: nitori olori ofe ni
3: eji Oluwa ti yan Jacob
2: Olorun yan Jacob fun ara re
3: Israeli
2: fun isura ayo re e wo titobi re mo wo ki la le fi won Olorun se tobi to aye ko le gba yin awon orun ko le gba yin Oluwa e ti tobi to Olorun ju bi ati o lo gbogbo eyan lo ku Olorun ki ku padagba madagbo iyo ba tin fo ba je lori oba ki ni won ya juda gbogbo ile jesi iwo lo sun ku pe emi buru fun e ta na temi buru ju emi lo igba to agogo dun ti agogo lu ti o to akoko lati da mi lohun mo gbagbe ose ojo yen nigba kan ri mi o ri bi sun si nigba kan ri mi o ni leti mo sun si ni naso ti mo n wo aso kan na ni ti n ba wo ni white yen ti n ba tun fun mi laso le tamora aso le ma ku lola ṣùgbọ́n gbà tí gbà kan tún dé mi ò mọ iye aṣọ tí mo tún ní màmá tó ń gbọ́ mi sá máa dúpẹ́ tí ẹ o torí lórí yẹn lọ pé mo dúpẹ́ tèmi o mo ṣọpẹ́ tèmi o ẹni tó dá sí ló yege ẹni tó wà láyé ìyàn o olúwa ò ṣe fún mi o bàbá.
3: bí èmi mọ̀ pé olúwa tóbi àti pé olúwa ju gbogbo òrìṣà lọ nǹkan tí ó wu olúwa òun ní í ṣe ní ọ̀run.
2: bó ṣe wù ló ṣiṣẹ́ ó lè pààyàn ó lè dáyàn sí ó lè wò wọ́n kán pẹ́ ó dẹ̀ lè wò wọ́n kán gbójú fò ẹ́ ó lè wò wọ́n kán kẹrù ẹ́ lọ ohun tó wù ló ṣe láyé yẹs.
3: ní òkun
2: àti ní ọ̀gbun gbogbo
3: ó mú ikú
2: gòkè láti òkè wá
3: ó dá mọ̀nàmọ́ná
2: fún ọjọ́
3: ó mú afẹ́fẹ́
2: tinú ilé ìṣúra rẹ̀ wá
3: ó kọlu àwọn àkọ́bí
2: ó dẹ̀ pa wọ́n bó ṣe wùn ó dẹ̀ tí wò wọ́n ran tipẹ́tipẹ́ tí ò dá sí wọn yẹs.
3: Àti tènìyàn.
2: Àti tẹranko.
3: Ẹjẹ́ ó rà àmì àti iṣẹ́ ìyanu sí àárín rẹ̀.
2: Ẹ̀hẹ́.
3: Ìwọ Egypt.
2: Ẹ̀hẹ́.
3: Sí ara Pharaoh.
2: Ẹ̀hẹ́.
3: Àti sí ara àwọn ìránṣẹ́ rẹ̀.
2: Ẹ̀hẹ́.
3: Ẹjẹ́ ó pàdù àwọn orílẹ̀-èdè púpọ̀.
2: Iṣẹ́ Ọlọ́run iṣẹ́ agbára pẹ̀lú tá a bá padà ká délẹ̀ ẹ̀rí Ọlọ́run ju ènìyàn lọ. Ìyẹn ni wórí Dávidì 113 number 129 sọ pé.
3: Ẹ máa yin Olúwa.
2: Ẹyin orúkọ Olúwa.
3: Ìbùkún
2: ni orúkọ Olúwa láti sin lọ. Àti láéláé.
3: Láti
2: láàrú dé èpo rẹ̀.
3: Orúkọ Olúwa ni kí a máa
2: yẹ.
3: Olúwa ga lórí gbogbo
2: orílẹ̀-èdè.
3: Ògo rẹ̀ sì wà lórí
2: ọ̀run.
3: Ta ló dàbí Olúwa
2: Ọlọ́run wa? Kò sí.
3: Tí o gbé bi gíga, ẹni tó rẹ ara rẹ̀ sílẹ̀ láti ohun tó wà lọ́rùn àti ní ayé, ó gbé táríkà sókè láti ní olùpẹ̀
2: wá. Ẹbẹ́ ìṣẹ́ tó ṣe.
3: Ó sì gbé olùpọ̀jù sókè.
2: Ẹ wo iṣẹ́ tó ṣe. Bó ṣe òun ló ń ṣọlẹ̀, ó gbẹ́ nìkan sóko rẹ̀ nìkan sílẹ̀, Ọlọ́run náà ni. Ìyẹn ni Galatia 4:27 sọ wípé.
3: Nítorí a ti kọ́ pé
2: máa yọ̀.
3: Gbọ́ àgbà tí kò bímọ.
2: Ṣé nítorí Páyọ̀ ń bọ̀ fún ẹ, o lè má bímọ lénìí, o máa bímọ lọ́la ayọ̀ wà fún ẹ, má bàjẹ́ níwájú ẹ̀, má bàjẹ́ níwájú Ọlọ́run. Yes.
3: Búsí ayọ̀.
2: Ìyẹn ni kígbe sókè.
3: Ìwájú kò rọbí.
2: Má panu dé kíkígbe rẹ àìdákẹ́ rẹ ló mú ìdáhùn wà lọ́dọ̀ Ọlọ́run. Yes.
3: Nítorí
2: àwọn
3: ọmọ
4: ẹni aláwòrú pọ̀jù.
2: Àwọn ẹni ọ̀gbúrúkú pọ̀jù èèyàn dáadáa lọ lọ́fọkànbalẹ̀ ìyẹn ní 2 Kuríkú 32 nọmba 15 sọ wípé.
4: Ìjẹ́ nítorí náà.
2: Nítorí náà.
4: Ẹ má ṣe jẹ́ kí ẹ sì káyà kí ó tàn yín jẹ. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe ròyìn irú
2: èyí. Ìyẹn ni pé orúkú tó sọ ni pé má dẹ̀ sí káyà lóhun tàn yín ni o. Ọlọ́run ò sí o, kò sọ Ọlọ́run o, ṣùgbọ́n gbà tọ́lọ́run dé. Wẹ́rẹ́ ni o, wẹ́rẹ́ ló dé olùgbàlà ayé wọn létò. Nígbà tí ẹ sì káyà ṣiṣẹ́ tiẹ̀ dáadáa, ó kó wọn kó nínú ìdààmú àtòkú ẹrú, ó ṣí wọn lójú. Pé báyìí lẹ ṣe lè ṣe tẹ́lẹ̀ fi rédè gbà lọ́dọ̀ Ọlọ́run, wọ́n dẹ̀ tẹ̀lé, wọ́n rí ògo Ọlọ́run. Mo pray fẹ́nìkan lónìí, o máa rí ògo Ọlọ́run. Ìyẹn náà Acts of Apostles 16:25 sọ wípé.
4: Láàrin ọ̀gànjọ́.
2: Paul àti Sila. Wọ́n dẹ̀ yin Ọlọ́run, wọ́n kọrin. Ọlọ́run dẹ̀ já ilẹ̀kùn ṣubú, ó dẹ̀ yọ wọn jáde. Máa yin Ọlọ́run nígbà gbogbo, má sọ̀rọ̀ tínú. Ṣùgbọ́n láìpẹ́ yìí Ọlọ́run adé fún ẹ. Ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀. Ohun tó ti pẹ́ lẹ́kún máa mẹ́rin jáde o. Ó lè jẹ́ gbèsè lénìí, má fi ṣẹ́yìn sílẹ̀ máa ṣe lọ. Ọ̀tá dẹ̀ máa parẹ̀ lẹ́yìn ẹ láìpẹ́
1: yìí.
2: Jésù ló wà
1: wá.
0: Bàbá ìní ni ọjọ́ ajé ti ń ṣe Monday, ọ̀sẹ̀ tuntun la wà yìí, níbo lọ́wọ́ ìpàdé
2: wa. Bá a ti wò pé lọ́sẹ̀ ìnísìn ní ọ̀la ní Àtàn níwájú góòrò yẹn gbó ẹ tẹ́gbẹ́ ogun àgbẹ̀dẹ Sokoto tẹ wà nílùú Sádà tẹ wà ní ìtí ṣe àgbàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kẹ́tọ́ adìyẹ alákòótí tẹ wà ní Badagry tẹ wà ní Gbẹ̀sà ẹjọ́ yìí wà ní ọ̀la ẹyin tẹ wà lólùbùkù ẹyin tẹ wà ní ìjú Love àti ìjú gbogbo ẹni tẹ wà lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ yìí wà ní ọ̀la ọ̀la máa ní agbára díẹ̀ tó lè ṣu máa jẹ̀bi. Àtàwọn wà lọ́sọ̀ tó kọjá nípa ṣiṣẹ́ lórí ti ń ṣe iyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládẹ fáwọn tó wá nígbà kọ́kọ́ ní òwúrọ̀ àti ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan. Ọ̀la wa nágbára torí tá a bá wo ọ̀la ọ̀la jẹ́ Tuesday tí ó ti gbẹ̀yìn lóṣù yìí múrétí ẹ ní ọ̀la jẹ́ kájọ gbàdúrà papọ̀ yóò rẹ̀ dáa fún méjì rẹ̀ máa gbẹ kún rẹ̀ máa dẹ̀rọ má parẹ́ má dẹ̀ banújẹ́ torí ohun tó bá máa dáa ló máa ń le díẹ̀ ó dẹ̀ máa rọrùn fún ọkùnrin lè fún ẹ. Ṣùgbọ́n tó bá di ọ̀tún la a máa wà lólu ìjọ wa ní command ní òkìkímọ́lẹ̀ number 7 òkìkímọ́lẹ̀ street ìjọ tó gbé gbogbo ìjọ yẹn mì nìyẹn tí ó jẹ́ pé tó fi orí ọ̀fẹ́ ta ló lè jẹ́ ká jorí ọ̀fẹ́ ní Àtàn àti ní Kòròdú àti ní Ṣíngà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mórètí ní ọ̀la adara fún wa níwájú góró yẹn ní Dokro express road adara fún ìta bá ń bọ̀ mú gbàgbọ́ yín dání.
0: Bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn inú ọ̀fẹ́ àti máa gbọ́ ìkànnì yìí ètò tẹ́ ń gbọ́ náà là ń pè ní ètò àṣeṣe. Fọ́wọ́ tó ń gbọ́ wa nílé ìní ni a máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fẹ́yìn tẹ́ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ dúpẹ́ àbí tẹ́ ẹ fẹ́ bá wò ní ìsọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lọ́ lè
2: pè mí. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: text message voice or text. Ẹ fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
2: Ẹ̀rọ ìkejì òun ni
0: 080 80 50 50 27 27 56 56 21 21.
2: Ẹ̀rọ ìkẹta.
0: Ẹ̀rọ ìkẹta
2: tẹ́lẹ̀ pé bàbá sí
0: 070 70 69
2: 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde ta lákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Òkìmọ́lẹ̀ Ayọ̀ Parish. Òun ni 411 411 01 89 89 25 252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Jó 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀. Ẹ fi ohunkóhun tẹ bá ní ní ọpẹ́ owó ọpẹ́ rẹ̀ ìdámẹ́wàá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ láti support program yìí tàbí kó o pè ká fún ẹ ní àkáǹtì rédíò dáadáa sówó tó kéré jù kò sẹ̀ sówó tó tóbi jù láti support Ọlọ́run dẹ̀ máa support ìwọ náà sísùn rẹ jíjí rẹ jíjáde rẹ ẹ̀rí ló máa já sí ọkàn yá dẹ̀ balẹ̀ mo retí ẹ láàárọ̀ la o mo dẹ̀ retí ẹ ní Tuesday ní Wednesday ní àárọ̀ lago mẹ́sàn-án lólùjọ wa ní Thursday la wà ní Kòròdú lẹ́gbẹ̀ẹ́ technique láti kétu ń bí látọjọ́ ta títí dé Kòròdú Agric gbogbo ẹ ṣẹ́ kí wa lẹ́gbẹ̀ẹ́ technique ní ọjọ́ Thursday lago mẹ́sàn-án àárọ̀ God bless you.
5: From Lagos, this is
6: Jordan 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for

0: agbára
1: ọmọ ọmọbìnrin darí ẹ
0: agbára yìí
1: yìí síbi tó wù wọn
0: agbára yìí dá yìí dá
1: yìí síbi tó wù
0: wọn yẹbi tí sí tẹ́lẹ̀
1: ní olùkọ́ lè dúró lásán pẹ̀lú olóyún lọ́pítà
0: wọ́n wì jọ́ sábà
1: kí ni wọ́n padà bala rẹ̀
0: wọ́n ti dé
1: nígbà fẹ́ sẹ́yìnì táwọn aláboyún mọ̀ ń ta máa
0: ṣe ẹ̀ dá safety pin
1: mẹ́ta
0: mẹ́ta
1: three safety
0: pin
1: wọ́n ti wá lẹ̀ pa
0: she couple them together.
1: Kai, ó wà níbi skẹ́ẹ̀tì
0: ẹ̀
1: tó wà mọ̀ fún yẹ́bà fà á. Ó ṣe àṣẹ ó ń dádì mórí 30 pin mẹ́ta. Mo ní ẹ yọ
0: ẹ fọ́ 30
1: pin
0: yẹn. Skátàdẹ̀
1: ẹ ti àǹtí yẹn síta.
0: Àbúrò ṣáàtì
1: sọ́yà rẹ̀ ṣẹ́jú márùn-ún.
0: Ìdí ìbá
1: mi ò rí ẹbí mi
0: fún mi.
1: Now, ó dúró.